0: a.m. every day. Ayo, ni temi tielo dojuma. Amen.
1: Ogo mani fu olohun loke fun gbogbo kan ti olugbo to ngbo mi kakiri gbogbo rile di agba laye e o ma dupe lowo baba mi ma dupe lowo ni majemu ma dupe fe ni to ran mi ise dupe fe ni to ti mi leyin dupe fe ni to ti wo bi to fa nu gba e ti wo lan fi ri akoko tori awon kan na ngbiyanju lati ri ojo anu thank god today is Wednesday won ma ri ojo anu aimoye aye aimoye okan ni won fo ri ojo anu ti won o ri ojo anu iwo wa ni ori ofe lati ri ojo anu pada si bi pepe re ma ji ni bi pepe re nigba meje ko ma fi dupe lowo baba mi baba re oba to je ko ri ojo anu bo tin dupe to yin to fi go fun baba mi je ko 2309 2026 gbogbo le to gbogbo mi patapata je pada si bi pepe je ajo lo hallelujah la meje ati ogo meje ka tu dupe lowo baba mi ka tu fi dupe lowo baba re bo ti won gbara de fu eto e ma pe bi parapojuru mo sinu eto e bo tin pe mi na ni woli teti mo olare waju olagbe jp anu ne mo ri gba kini baba mi arugbo ojo ni ka tu jo so na ni tuuro ya mi ndi enu akoko re ya jo ni ni aju emi ya gbon to ni maje mu ni fun gbogbo ko leni ta pe ni ojo anu gbaga joko re simo tu si ya jo ni ni aju emi ka gbon to ni maje mu ni gbogbo ko to teti si mi na ni ti owuro e oya
2: yajo lo gbogbo ko Psalm 51:1-2 oya
3: Olorun sanu fun mi
2: Olorun sanu fun mi
3: gaga bi seun fe re
2: gaga bi seun ife re ma gbe David so David ni Olorun sanu fun mi gaga bi seun ife re yes
3: gaga bi ronu opo anu re
2: gaga bi ronu opo anu re
3: mi re koja mi nu kuro
2: ma gbo anu o ma nu e koja nu kuro bi won na ba ri anugba a ma nu ire kanja olojo bi penu ku laye ni ise ti anu se ni anu ma dari ji ni anu a to ma nu ire kanja nu bo ti de ku pe that is only nu ire kanja mi nu goni gege bi opo anu re nu ire kanja mi nu ye to bo se pe anu a ma nu ire kanja nu ye mo se to ti se ye mo bi to ti ko lorun mo bi to ti ko le da re won na beere fun anu mo bi anu apa ati se rere anu asi nu ese renu oya ese keji re kilo
3: emi ni awe mo ko ninu ase dede
2: se gbo emi emi ni awe mo ku nu ase dede bi e tumo si pe anu o ma wo eyan mo ku nu ase dede ni yes
3: ki o si wo emi nu ku ninu ese mi
2: ko wo emi nu ku ninu ese mi ma gbo anu o ma mu ni ku ninu ese iwo na bo na beere fa anu ise ti anu se ni David n so pe mo mi nu ku ninu ese mi ni won na ba beere fa anu anu afara o de jade ku ninu ese that was Psalm 18:25
3: fun alaanu
2: fun alaanu
3: ni won yo farahan ni alaanu
2: se gbo fun alaanu se won na ja alaanu bo ba ti gba anu dani won lo n ba wi fun alaanu yo farahan bia fun gege bi kini
3: alaanu
2: oya
3: ati fun eni ti o duro sinsin
2: fun eni to duro sinsin
3: o yo farahan ni iduro sinsin
2: o farahan ni iduro sinsin sugbon to le ma je mu so ja tu wo Psalm 13 ori ketala ese karu kilo
3: sugbon ni gbekele anu re
2: ma gbo David ni mo gbekele anu won lo gbekele anu olorun sele ka sele bo ba le se be le ni yes
3: okan mi yo ninu igbala re
2: se gbo okan mi tun yo ninu igbala je won na ti de ni igbala awon mi si olokun mi yo inu igbala re bo ba de ni igbala mo bi ta ba ti de ko ita bi ka de ni won na fa ye fi Jesus ko de de ni igbala lojiji e ja wo Psalm 9:13 Have you read the case Ketala?
3: Sanu fun mi.
2: Sanu fun mi.
3: Oluwa.
2: Oluwa.
3: Ro ise ti mi se lowo.
2: Ro ise ti mi se lowo.
3: Ati ti awon ati ti awon ti o korira mi.
2: Ati ti awon to korira mi.
3: Iwo ti gbe ori mi soke.
2: O ti gbori mi soke.
3: Kuro ni enu ona iku.
2: Ma gbo o ti gbori e soke kuro. Anu lo sise yen. Anu a ma gbori yan kuro ni ona iku. David ni o bi Oluwa sanu fun mi. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tóun ti ṣẹ́ ṣùgbọ́n obi ó lè obi àánú ọmọ gbẹ́ni kúrò lẹ́nu ọ̀nà kíni ẹnu ọ̀nà ikú bó bá ara àánú gbà ìwọ náà nílùú fa àánú láàárọ̀ 28:13 kìlómítà.
3: ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀
2: mọ́lẹ̀ ẹni tí ó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀
3: kí yóò ṣe rere
2: yóò ṣe rere
3: ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́
2: ẹnikẹ́ni tó jẹ́wọ́
3: tí ó sì
2: kọ sílẹ̀
3: yóò
2: rí àánú wọn náà kígbe ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó kọ sílẹ̀ nìkan ni yóò rí àánú wọn máa kígbe arúgbó ọjọ́ fi àánú gbé mi jáde fi àánú gbé mi jáde nínú agbami ogun tí mo wà àánú ni kò fi gbé mi jáde kó mẹ ó yà dúà
3: má
2: lé kábébó sa lé pàpàpàpà má rúbìà àdà lé braboshi lé kété ètò ní braboshi lé pàpàpàpà má zúté èdà lé braboshi jésù olúwa wa àmì níbi tá a dé gbómi ilẹ̀ gbòòrò rẹ orúkọ jésù mo pàṣẹ àánú ó yà wọnú ẹ áńgẹ́lì àánú ó yà wọnú ẹ omi ìwé yà gbà àánú òwe yìí ó yà gbà àánú bó ti máa lò gbogbo tó bá dé kó ra àánú gbà kó dẹ̀ tó wá yẹ ọ́ yóò sì dára fún ẹ jésù alágbàwí wa àmì bá ń ka psalm 52 sí mú ẹ ka psalm 102 sí dọ́dọ́ ní kí wọn náà rí àánú gbà bí àánú bá fọ̀n fáwọn kan àánú á fọ̀n fún wọn náà ka psalm 51 sí ibẹ̀ lógun yẹn wọlé sí òun dẹ̀ wá padà jẹ́rìí sí agbára ọlọ́run jésù alágbàwí wa àmì ibi tá a dẹ̀ já jókòó ẹ̀jẹ̀ yá ó yá bí ìyá yẹn wọlé.
1: Orúkọ yín bí tẹ́ẹ̀ sí wá.
4: Orúkọ mi ni Afusat Jimo.
1: Afusat Jimo. Kí ló ṣe rí?
4: Ó rẹ̀ mí láti last week. Láti last week.
1: Last week.
4: Àwọn àbúrò mi ń gbé mi kiri ni. Òkú ni mí.
1: Òkú yóò.
4: Òkú ni mí.
1: Kábíyèsí.
4: Táwọn àbúrò mi ń gbé mi kiri.
1: Yes.
4: Nígbà tó gbé mi lọ sí Promise.
1: Promise.
4: Wọ́n ní kọ́ máa gbé mi lọ́lé ọkọ́ gbé mi lọ sí General.
1: Ṣẹ̀gbọ́.
4: Ipe kò sí. Wọ́n ní kí n lọ chẹ́ẹ̀kì brain mi. Mi ì sí níbẹ̀.
1: Tẹ́ẹ̀sì mẹ́fà.
4: Àwọn àbúrò mi.
1: Tẹ́ẹ̀sì mẹ́fà.
4: Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
1: wí pé. Kọ́lọ̀ yẹ brain wọ wò. Kábíyèsí.
4: Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wí pé nígbà tóun sọ fún mi pé ó ní program kan tóun fẹ́ gbé mi lọ. Ó ní ìbò níbẹ̀.
1: Yes.
4: Ó ní side ilé epo. Mo ní kó má wọlé kọjá lọ.
1: Yes.
4: Torí mo nígbàgbọ́ yìí pé Ọlọ́run tó wà nínú rẹ̀ ó ju àwọn tó wà níta lọ.
1: Kábíyèsí.
4: Mo ní kó jẹ́ ká lọ. Mo
1: fún
4: ká mo plan. Mo sọ fún mo ní kó bá ti yá kó wá bá mi. Wọ́n wá bro mi máa gbé ọmọ wá sí school.
1: Yes.
4: Bá ti gbọ́mọ yẹn wá sí school. After tó bá ti gbọ́mọ yẹn lẹ́tọ̀ ó máa gbé mi lọ sí ibi program yìí. Èmi àti ẹni tá a jọ tọ́jọ́ sọ pé ọmọjọ́ máa gbé wa wá. Àǹtí yẹn ló gbé wa wá sí ibà yìí ní àárọ̀ yìí.
1: Yóò
4: rí pé àwọn padà sí ṣọ́ọ̀bù wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ayérayé Ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù.
1: Kábíyèsí.
4: Ọlọ́run tó ń gbénú mi tó ń fọhùn tó dẹ̀ ń fọhùn bó ṣe ń fọhùn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ò disappoint mi.
1: Yes.
4: Ọlọ́run ṣe dúpẹ́. Mo dúpẹ́ pé gbogbo nǹkan tí mo fẹ́ kọ́ Ọlọ́run ṣe fún mi. Lórí òkè yìí kí n tó lọ láàárọ̀ yìí Ọlọ́run ṣe fún mi.
1: Ó ti ṣe.
4: Ọlọ́run ṣe fún mi.
1: Gbogbo
4: nǹkan
1: kábíyèsí ẹgbẹ́ rí Afusat Jimo ó ní wọ́n ti gbé òun lọ onírúurú bí gbogbo kú lóhun tóun ń sọ̀rọ̀ ẹnìkan ló yin vet Afusat Jimo bó ti fara wọn lógun ayé ẹ̀ṣẹ̀ pátápátá ó ní gbogbo ogun tóun gbé wa pátápátá jésù olùgbàlàṣẹ ta ló ń gbọ́ wa nílé tóun náà ńlá lórúkọ tata Afusat Jimo ńlá kọjá ìwọ náà sàn orí ọ̀bẹ Afusat Jimo rígbà ìwọ náà gbà kò dẹ̀ sàn kò dẹ̀ máa wọnú ogun mọ́ máa lọ pẹ̀lú ìdára rẹ̀ jésù olúwa wa àmì.
2: Ibi dàdé mẹ́ta yẹn tó máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún lọ́sọ̀ọ̀sẹ̀ ìwọ náà gbà gbìyànjú bá mi sọ̀rọ̀ níwọ̀n sub-nọ́mbà fẹ́ ràn lọ́wọ́ fẹ́ máa fi ẹ̀rí ẹ̀ ránṣẹ́ fi sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òbí wọ́n sub-nọ́mbà ni iye fẹ́ bí àdúrà òbí fún ẹ tó ní ẹ̀rí àfọwọ́ tó bá fẹ́ rìn tó wa lọ́wọ́ bóyá ẹ tún kàn lẹ́ẹ̀kan sí.
5: 08 6 1.
2: Ó máa dára fún ojú òní tiẹ̀ níbi tó dé má wà gbàgbé pé ìpàdé kan máa wáyé láàárọ̀ ìpàdé yẹn máa bẹ̀rẹ̀ ní aago méje sí aago mẹ́wàá wọ́n pè ní wákàtí àná gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́mi ní sango ojú orí àtàyànà yẹn sí gbọ́mọ́ tó yànà pàdé ẹ̀ kó bọ́ọ̀lù ẹ̀lọ́ndà bridge òbí fóònù ọ̀sọ́pọ́sìtì ẹ̀ gbọ́kadà ńbẹ mbọ̀lọ́ ńlọ ìyànà odò nọmba 5 victor ọláyà avenue òdì débẹ̀ náà ni ẹ̀ ogún òdẹ ní borí ẹ̀ wàdẹ fàyẹ wà dúpẹ kó dẹ ti rí bẹ kò sí tó máa yí padà jésù alágbàwí wa àmì gbogbo ẹyin tẹ gbọ wa ní kòròdú tó ń gúnyán kí ni ìwọ náà ń lò dé mile 2 ọjọta ìwọ náà máa bọ mọ wẹlú wa máa bọ mọtò tó ń lọ sí yànà pàjá bọlẹ ní yànà odò fẹsẹ rìn wọlé nọmba 5 Victor Olayave ni o ti debe naa ni
1: gbogbo eniyan ma gba pe pade kan marathon prayer ishoru nojo meteta o ma ni agbara
2: oju ode ni ti afun dupe Jesu Oluwa wa amen gbogbo eyin ti fu e ma lo Vision Academy ileketa eni fire de wa le ba da foju ni ti adejo fayo dupe ago mefa ni ka ago merin ni kanseli ma be yo pa ile ago mefa isoji na mbe na ta ago mefa si ago meje nipo wa nbe o de yin olorun Jesu Oluwa wa amen gbogbo eni ti o le se gbogbo eyin ti o le se ko ma ran wa lowo e lo galaye e o ni tawona ati na ati ile ku ni bi suru e o ri na o tun ri lu yo si dara fun yin Jesu alagbami wa amen
1: gbogbo eyin abi amo kan wa te o le se ke ma ran wa lowo ni gbogbo ojo te o lu laye e o ni toro je tori yin o ni sun ninu agbara ija Jesu Oluwa wa amen irugun won taro irugun abi amo ni wa ma ki gbe mu ti jiya lori omo arugbo ojo lori omo ti mo dise jiya fun ma je to pada Oluwa ki ntu ma jiya lowo omo ti mo dise jiya fun 1005 pe ni foto e ko foto mo bo ti nse irugbe ni odo gege bi ipenija yana ni se abi ni ojo la awon irugbe keji ni gbo awon to ma nfowo ni to yi lowo iwo na le dide ko furogbe anu lati fi ran eto obi titọ la lọwọ wọn na ba nse bo tin se wari anugba o anu to ri gba ni anu so fa wen lati gbagbo lo ri gba bo ba ti se anoint owo ara re lọwọ le yan fi ngbare ese le yan fi ndi biti wa electronic ni account number access bank ni ma call 00960742221 access bank Olarewaju Solomon Olagbemi bo tin fi se omo ni ku me lori bo tin fi si o ni pada je pasọ lọwọ omo to di se dia to ba tin fi si pe mi kin gbadua fun ati le re yo si dara fun wa le ra anu pada le o ti ri be ko yi pada Jesu Oluwa wa amen
2: ni bi ta do fe pe wuli mo flash ni lo ba so mi jina o ya 0803 46 2861 abi ona to ni ore kan irugbin anu kan be to fe se lori omo ba se sibi ene kan ni kini account number gtb ni oya ma call 00164997 23 gtb ona re waju Solomon Olagbemi ene kan ohun ti ri kan 00164997 23 gtb ona re waju Solomon Olagbemi bo ti fi somo ni ku me lori wa de fayo wa dupe Jesu Oluwa wa amen ba gbe pe Wednesday me second law ni ya na paja ti bi fo o ma ni agbara go wo bi won na fara won ni nkan ma to gba gbe pe we Thursday me second law ni ya na paja o ma ni agbara lona won na ri pe o fara won wakati tu sile baba ti ku nbi ani lo sile Oluwa ani lo ya na paja atun lo ifo won na ja jo pade won na furugbe kan to je rugbe anu ki won na le ra rugba mo wa gba gbe pe apala koko
5: This is your Station with the Voice for

0: láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni ìrìn díẹ̀ rẹ tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs remis mustapha mama ṣe bí ọba nínú ìrìn àjò ìrìn alágbára ńlá lọ fún orílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ìrìn yìí máa wáyé o pẹ̀lú bàbá àti mama ṣe bí ọba lọ fún orílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí òmùkẹ́ olúpálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti mọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of Christ bàbá ṣe bí ọba eléyìí kéyìí ọ́fíìsì fit fly tó bá súnmọ́ ẹnu pé yìí fit fly lọ́gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sí orílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o.
1: Gbé ọwọ́ ẹ méjèèjì sórí báyìí ayé ẹ máa fọhùn orí ẹ máa sọrí mo láyé rà fọhùn ni mo lórí rà fọrí mo ló máa sọrí orí ẹ sọrí àánú wa orí àánú wa ọkàn ojú ẹ wa orí ojú ẹ wa ọkàn ogo rẹ dé o da ara padà ogo ní nípa lórí ẹ o mọ lékè sá ọrọ ẹ dayọ ìlérísẹ fún ọ wàá ṣe bí ọba àṣẹmu bẹẹ kò lè yí padà jésù olúwa wa orúkọ náà yí padà apostle àti wòlíì smo mustapha jp bàbá ṣe bí ọba láti ìjọ seed of Christ Golden Church land of reality tólùjọ á wà ní gbáremú ìdíòbí airport area ní ìlú ìbàdàn lórúkọ jésù àràánúgbà ní òní wednesday mo sọ fún wa pé tó bá ti bí ọ̀rẹ́ méjì agbúgbù sọ pé ṣe bí ọba lòún lọ kò sẹ́ni tí ò mọ́ bẹ̀ àwọn ìpàdé tó máa ní agbára bí ìpàdé agbára láti ṣe bí ọba ìpàdé yìí mo sọ fún wa pé àkànṣe ní olúwa kò sí mi sì kíyèsí mo jẹ́ iṣẹ́ fún ọ bólú wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú ọlá tí èmi dúró ẹ tẹ́wọ́ sí mi ó máa ra àánúgbà in the name of Jesus wàá dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa àti mọ̀ bọ́ọ̀lù ni thursday mo máa wà ní gàdù gbogbo ara ti máa yín ni ẹ gbọ́ mi sá tó o bá wà lẹ́kọ̀ọ́ tó bá ti wà lẹ́kọ̀ọ́ lásù ìgàdù hotel bus stop sọ pé o lọ sí bí ọba kò sẹ́ni tí o mọ̀ bẹ̀ lásù ìgàdù road hotel bus stop sọ pé o lọ sí bí ọba àwọn ìpàdé tó máa ní agbára ni lórúkọ jésù mo sọ tẹ́lẹ̀ sáyé ẹ lórúkọ o máa rà ànúgbà o máa rà ànúgbà mo sọ fún wa ní sunday ní gàdù pé màá tọ́ wa sọ́nà ohun tí a fẹ́ ṣe màá tọ́ wa sọ́nà lónìí màá dé continue lọ́la lórúkọ jésù wàá rà ànúgbà ògo rẹ̀ ajáde ìràwọ̀ rẹ̀ máa tàn ẹ̀ǹda nàìmọ̀ jésù a fẹ́ gbàdúrà tí ó ní agbára ibikíbi tó bá wà tọ́lọ́wọ̀ bá tí ì rí ọ ènìyàn rí ọ tọ́lọ́wọ̀ bá tí ì rí ọ ènìyàn ò lè dá ọmọ ọlọ́run gbọ́dọ̀ rí ọ níbi tó wà ọlọ́run ló máa ń kéde ènìyàn ọlọ́run máa sọ ibi tó wà á sọ ibi tó ń lọ á sọ ibi tó fẹ́ dé ẹ tẹ́wọ́ síbi sà ó lọ rí àánúgbà mo pa aláṣẹ wàá rà àánúgbà aláwọ̀ kan sì ń bẹ̀ lọ pé dádì omi tá a fi gbálẹ̀ sínú ẹ̀ kí la fi sá láti jọ yìí gbogbo ara ti mọ̀ pé ìdà ni ìgbálẹ̀ ìdà yẹn ó fi gbàdúrà wàá dẹ̀ kó dànù omi yẹn fi sómi ìwẹ̀ kò jù bẹ́ẹ̀ yẹn lọ but èyí tá a fi ṣúgà sí tá a lò nílùú papọ̀ a lè mú a lè wẹ̀ a lè fi ṣe ìbùwọ̀n gbogbo ara ti mọ bá a ṣe ń lo àpẹẹrẹ ìgbàgbọ́ lórúkọ jésù kò máa rí àánúgbà ẹ wá gbọ́ olú ara mi ní sẹ́kàn mo dẹ̀ fẹ́ jẹ́ ẹsẹ̀ yẹn fún wa ní ọ̀la thursday mo rí ìran ńlá yẹn mo rí pé àwọn èèyàn mú àwo kángaran tàbí plate tuntun wọn mo dání tó o bá ní kángaran tuntun lé àbí plate tuntun ó mọ̀ kájọ́ wá sí lọ mú kan náà àwọn plate ẹ fọ́ ẹ jẹ́ kó neat dáadáa ẹ fọ́ kó neat dáadáa wàá fi yọ díẹ̀ sínú ẹ̀ afẹ gbadura afẹ gbadura to ni agbara ni aro aro kutukutu ago mefa gerege ta ba ti pari owuro ago mefa gerege na ti wa lori Facebook a wa social media a wa TikTok lagbara olohun a de wa ni ori YouTube lago melo ago mefa ni aro kutukutu ojo Friday ipade pataki ni iyore fi sinu awo abi plate e tutun abi to mo daada afẹ gbadura oluwa ba mi soro lori e ba mo so tele boluwa tin be ti emi e wa ne wa ju oluwa ti emi do aye re ma dide
2: amen
1: o ma go bola aye re adide
2: amen
1: bola aye re adide
2: amen
1: aye re adide
2: amen
1: aye re adide
2: amen
1: awon kan won wa si camp won ti toju slippers won iwo toju e on the one ni a fe lo on the one la fe fi gbadura awon itede yi e pipe daada loruko Jesu lo gbadura ire ati anu o ma ton leyin
2: amen
1: o ma ra anugba
2: amen
1: o ma ra anugba
2: amen
1: mo wa ninu iwe mimo Exodus chapter 3 ni verse 7 oluwa si bi pe ni tooto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo ti gbo igbe won nitori awon akodi sise won mo gbo igbe won nitori awon akodi sise won oluwa ri won ni bibeli wi pe oluwa wi pe ori awon eniyan o nobody saw them but God saw them nobody saw them but God saw them ko si en tori won awon tori won won mojura ra won olorun e ka o lori won o de gbe igbese ati gba won kuro ni oko eru won gbe igbese lati gba won kuro ni oko eru tolorun ba ti be se kan a gbe eniyan kan dide olorun e lo gbe mose dide mose e ma lo bo feran onise nigba to ma farahan o wo ina o bere ti ni jo ifa han olorun pelu mose o je pelu iberu ina njo igbe oderun oluwa ko si oluwa ba soro se ki e si o gbe igbese o de ran ohun ati aroni lati gba awon eyan re kuro ninu iponju won ena won si bi mo pa lase olorun ma ri o nibi ti won fi o pamo si olorun ma ri o ogoro eniyan ni won rin ti eniko ori won ogoro eniyan ni won rin ko se tun takesi won ogoro eniyan ni won wa ni ipamo awon agba ti won toju sibe ipe ko sibi to le lo e te won sibe sa mo gbadura gbogbo ise ijoba okoko patapata to yo aye re lenu oluwa da ina so oluwa da ina so oluwa da ina so in the name of Jesus o ma so fun ipe ogun mo wa lati ju ala e gbo bi obirin se lo lana.

0: Àkókò tó débẹ̀ ni wàhálà bẹ́lẹ̀ olóhùn àwọn sójà tó ń lé àwọn ènìyàn nípa bẹ́ẹ̀ ó tún sínà olóhùn sínà kò mọ̀ bí tó ń lọ mọ́ níkẹyìn báàgì tó gbé gan báàgì yẹn tún sọnù bọ̀ níkẹyìn olóhùn sí ó padà rí báàgì yẹn padà ó padà rí báàgì yẹn padà ẹgbọ́n mi sà ó padà rí báàgì yẹn padà ojú àlálógún tí máa ń jà atm tó kàn yẹn òun náà ni pé wọ́n ti disconnect ẹ̀ pẹ̀lú aláàánú ẹ̀ disconnection nìyẹn atm náà fi ń gbowó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn aláàánú rẹ ni wọ́n dàbí atm fún ẹ but atm tí ẹ̀ ó ti kán wọ́n ti disconnect ẹ̀ pẹ̀lú aláàánú ẹ̀ sẹ́mọ̀ pé wọ́n lówó ní bank ìyẹn ni pé ẹ̀tọ́ rẹ̀ sì wà lọ́dọ̀ ẹni yẹn lọ́dọ̀ olórí yẹn but wọ́n ti disconnect ẹ̀ wọ́n ti kán náà ó fẹ́ lọ bẹ̀ wà tó máa débẹ̀ àwọn sójà ló wà bẹ́ẹ̀ sójà túmọ̀ sí ìjàngbọ̀n wàhálà kan fẹ́ bẹ sílẹ̀ láàrin òun àti olóorí ẹ̀ tó ṣe ní ìdádúrà nìyẹn ṣùgbọ́n oore kan wà bẹ́ẹ̀ sẹ́mi pé mo ló ń mìsí road ó ti sìnà ayé ti sìnà náà nìyẹn gbogbo nǹkan wọ̀nyí ojú àlá ló ti ń ṣẹlẹ̀ àǹfààní kan tó nínú ni pé ó padà rí báàgì tó sọnù ó padà rí he ìyẹn ni pé tó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ yóò padà lówó lọ́wọ́ fúnra ara ẹ̀ but olóore ẹ̀ ayé ti disconnect ẹ̀ yóò lọ gba àwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta olúwa reconnect mi níbi tí ayé ti disconnect mi sọ̀rọ̀ ayé báyìí aláàánú ẹ̀tẹ́ ó sì mi sá mo sọ tẹ́lẹ̀ gbogbo agbára tó fi ọ́ pamọ́ tí ò jẹ́ kẹ́nìkan kan ó yọ lórúkọ jésù agbára yẹn gbiná agbára yẹn gbiná sọ mọ̀ pé jósẹ́fù ìpamọ́ àwọn àgbà ló wà ìtìmọ́lé àwọn àgbà wọ́n ti fi pamọ́ síbẹ̀ bò tọ́lọ́ orí ọlọ́run orí tọ́lọ́run ò bá rí kèé ṣàgbọ́n sí lórí agbọ́ ti kọ́ ló rántí ẹ̀ agbọ́ ti gbàgbé ẹ̀ for me 2 years many months 24 months kò rántí pé ẹnìkan wà bẹ́ẹ̀ táwọn jọ wà lọ́gbà ẹ̀wọ̀n ó lè sọ pé rántí mi tó bá níjọba àríwá ìlú àyè rántí ẹ̀ o kèé ṣe fọ́ọ̀tì ẹ̀ ẹni tó gun bá ń jà òun náà fi pamọ́ ìwọ ló máa gbàdúrà tó máa fi bọ́ ẹ̀tẹ́wọ́ sà mo sọ tẹ́lẹ̀ níbi ayé fi ọ́ pamọ́ sí ó yẹ jáde wá ìdí ni ẹ̀tá fi gbàdúrà bí èèyàn bá gbàdúrà èèyàn máa bọ́ ìyẹn ni iṣẹ́ àṣírí tá a máa ṣe fún ẹ lónìí iṣẹ́ àṣírí ni tó bá fi èèyàn pamọ́ àdúrà kan bẹ́ẹ̀ téèyàn máa ń gbà tó o bá wà nínú ìbàdàn tó bá ná ọjọ́ náà jáàjọ gbàdúrà olóore wúwo wọn ṣáánú ẹ wọn fi ọ pamọ́ rè wọn promote ẹ wọn promote àwọn tẹjọ wà ń bí sẹ but ìwọ ni wọn dá promote kí ló kó sẹlẹ ayé fi ọ pamọ́ rè wọn ò rí ọ ní kìí ṣe fọ́ọ̀tì wọn aga ọlọ àbílẹ̀ sàrà àyà wọn pọlọsẹ wọn bá lè sàmẹ lórúkọ jésù ó yá jáde wá níbi tí ayé fi ọ pamọ́ sí ó yá jáde wá in the name of jesus àwọn àdúrà agbára kan bẹ tá a máa gbà lónìí tá a fi tú ọ sílẹ̀ pátápátá mọ́ gbàgbé jẹ́ kí omi kan kó wà lọ́wọ́ ẹ lẹ́yìn ìgbà tá a bá parí ẹ̀ tán ló lọ wọ ẹ̀mí náà mọ́ gbàgbé o ní ọjọ́ friday aago mẹ́fà láàárọ̀ láàárọ̀ kùtùkùtù a máa wà lórí social media ìwọ mú àwo tangara tuntun kan àbí plate tuntun kan àbí kò fọ kó mọ tónítóní fi yọ díẹ̀ sínú ẹ̀ a fẹ́ gbàdúrà káwọ́ra bìnà sá ẹ̀nàwọ́ báyìí sọ́pọ̀ olúwa
1: olúwa
0: sọ̀rọ̀ dáadáa sọ́pọ̀ olúwa
1: olúwa
0: ibi tí ayé fi mi pamọ́ sí
1: ibi tí ayé fi mi pamọ́ sí
0: olúwa ṣàwárí mi
1: olúwa ṣàwárí mi
0: ẹ̀tú èmi sílẹ̀
1: ẹ̀tú èmi sílẹ̀
0: fún ní gbèkò tí mo wà
1: mo
0: yà àdúrà
1: olùkọ́ jésù
0: Ó lè mọ iye ọ tí wọ́n bá sọ pé ó yẹ kó o ti mari tó bari won foko re pamo ni abi ko je pe fo pamo ti ala wo bari o won promise won se won fi o pamo ni ko ri e o kan ro po ri e no ti gbagbe e won kan promise won fail tori pe won fi o pamo ah wa paiwo wa fu soke le kan lo po oluwa bakasi so pe oluwa
1: oluwa
0: e te wo si waju so pe oluwa
1: oluwa
0: koko ayo temi
1: oluwa
0: e gba fun mi
1: e gba fun mi
0: ni bi ti won ti disconnect mi oluwa connect mi pada
1: oya dua
0: agbara dani duro ogun e mo di ayo ni lenu
1: pawo
0: awo agba oluwa ri olore o gba o jade
1: amen
0: o dide igbara re
1: amen
0: o dide igbara re
1: amen
0: o dide igbara re
1: amen
0: o dide igbara re
1: amen
0: in the name of Jesus wa ne si oba
1: amen
0: yesu oluwa wa
1: amen
0: gba le sa gbogbo eyan mo olorun te wa ni adu ekiti e guest ready on the 28th of your Monday to mbo on the 28th of September ma wa ni ado la gba olorun to ba wa ni ado la aro kutukutu na abo meje mari ti woli o ma ni agbara bo ma so address ibi ta ti pade to ba di ola tabi otola address ibi ta ti pade afi ki oro e ku gbo ko dede gba funyan bo gbadua aye e ma dide ni ojo na gan tin ba ti kuro ni adokiti mo n pada bo ni church wa ni ilesa gbogbo eyan mo lo te wa ilesa e gesbody ni ojo na gbogbo tin ba ti de ororo wa lowo mi man tu wa lowo mi je ki kan meji ko se anfani fun o ki story e ko le change gawali kapori adaya agbara gbe ni so adani duro ninu aye re o ya ko gbina be lagbara olorun to ba jo the 29 lagba la aro kutukutu ma wa lo sogbo ago meje mo ti wa lo sogbo iyen na ojo tv la aro la ago meje ma wa church wa ni ah o sogbo lagba olorun ni dada estate lagba olorun loruko jesus wara anuba
1: amen
0: in the name of jesus mo ni wara anuba
1: amen
0: wa de si oba
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: ni ro la ago mere lojo friday ti si otuna gbogbo eyan mo olorun te wa ni ogun pa ni ilu ibadan eja pade lagba olorun ni new church wa leyin onisa park leyin onisa park abi garage ni ogun pa ibe lati pade o ma ni agbara ago mẹrin la pade nbe loruko jesu ora jade irawo re atan wa de sebi oba te wo mo gbadua ade sa ogun oru to nja nlo aye o ya para enikan so eri kan di we ti ogun mo se loju ala o beyan ba gbadua ni o
2: mo ko se olorun lo wa.

nígbà tó sọ wípé ẹ sọ nínú kódà bí kòkòtà tẹ ṣe ní ìdí 1617 ló fún àpò nígbà tó sọ ọmọdé bẹẹlí wúlò ní ọjọ ìrìn tí ìdí ṣílá bẹẹlí wúlò àti tàbí ìjọ tó bá ṣe wá sọ ìwọ́n sọ lájọ́ tó yẹ̀wò nínú ṣe máa ń bá wọn.

Yàgbọ́n mi wà bọ̀ fún ìyẹn ṣẹ̀ṣẹ̀ wá sí ọmọdé wọn tàìsẹ̀yẹ̀rì káàkiri tó ti mú. Mo bá fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn lọ, ẹsẹ̀ ilé ọ̀dọ́ mi, ọmọ ilé mi, ẹsẹ̀ yìí, ẹni bá ṣe ìlà táàrọ̀ kùtù kẹtì tẹ́tí ẹni nǹkan kẹtẹ̀ ọmọ lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ wá sọ ilé ọ̀dọ́ mi, ẹni bá ṣe ìlà táàrọ̀ kùtù kẹtì tẹ́tí ẹni nǹkan kẹtẹ̀ ọmọ lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ wá sọ ilé ọ̀dọ́ mi, ẹni bá ṣe ìlà táàrọ̀ kùtù kẹtì tẹ́tí ẹni nǹkan kẹtẹ̀ ọmọ lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ wá sọ ilé ọ̀dọ́ mi, ẹni bá ṣe ìlà táàrọ̀ kùtù kẹtì tẹ́tí ẹni nǹkan kẹtẹ̀ ọmọ lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ wá sọ ilé ọ̀dọ́ mi, ẹni bá ṣe ìlà táàrọ̀ kùtù kẹtì tẹ́tí ẹni n

0: ati anu re ile to fun wa laaro toni to tu je kare ojo tuntun ole na ni ojo anu ojo ru ojo keta le ni ogun osu kesan odun 2026 ka bi o si oledumare oba wa awa dupe o tori pe bi wo si tani iba wa awa wa laye awa laye na la fi mu ope ati eyin wa fun olaaro toni o ipo tu ka wa mo awon alaye okan ile ti o wa loke pe laaro toni mo mo wi pe bemi na se ndupe na leyin te wa nle na ndupe o e ja jo ma wa fi emi mo re han si oba deda fun ore to se tori pe ore nla ni o ki se ore kekere e ka aro ni gbogbo bi kibi ti lanfani lati ti ma gbo ikan ni alalobaika e Jordan 105.5 FM ele ta wa loju lekeji la si kerinla iyen ni musibaru asafa street na pe ni ojo na agbe road ni ilu abule gbambi nibe la wa ta tin da bi edun ta nro bi owe otunu we iroyin na lo nde se ti gbo yin la aro yo toni ojo anu anu olorun oba dakun dabo adura wa re ma fi wa le o e gbogbo jije mimu wa ma jo nira ati ku weli weli ojo yi so dodo ti abadegun nikan le yin kan ri tori pe awon apa bi kan ategun ni won ri ojo kan le ṣugbọn wa ategun atu rojo adupe o awon bi kan si ri won ategun won rojo orun ni kura lataaro bayi orun ran ni ti lo fi su e ka aro ni gbogbo bi kiri mo ki sa mo ki ma mo ki kakiri origun mererin agbaye de tin lanfani lati ma darapo mo mi looro toni eri oluwa gbe mi leke adebayo lo ko temi mc rawo yin na re o agbalagba omode tin be ba be lo ko mu ki wa wi pe ko ojumo ati ko awon iroyin na de gege bi won to ni e ma lanfani lati ma fi ti ayo gbo nigba te mi o mo ka si yin leti gege bi won se ko jade sinu awon we iroyin laaro to ni e ma gbagbe abala gbeyewo o nbe nbe bi ti erongba eyan ara ile lori awon iroyin ta ka te ti menu ba e si ma gbagbe lati pa ofin ati ilana wa mo be ba ti npe wole e bi daju wi pe e pa ero radio yin tabi ke jina si rerere ke si ba wa daruko yin ati bi te ti npe ni soki oun te fe da si ninu awon iroyin na gege ba se mo nse e ja te lo fin ati ilana be ko si aye fun wi pe a npo lowo oloselu kankan abi a npo lowo egbe oselu kankan ti awon egbe oselu ba fe po lowo fun odun 2027 bi eto dibo won to nbo e jo mo bo ni ile ise Jordan 105.5 FM be e ma ja bu enikeni o ese mo de mo pe awon agbagba na ni won gbo awon logbon awon loye ni won gbo otunu we iroyin won ma pa ofin ati ilana wa mo ile kun fofo la aro sugbon ta ba ka to ku lori eto a mo daruko ara wa leyo kokan ejeje eja wonu awon we iroyin hun leyo kokan ejeje la aro toni bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti òwúrọ̀ tòní o gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde síta gbàgàdà pẹ̀lú bí gbogbo atẹ́gùn ṣe ń fẹ́ tóní ròyìn ló yẹ gẹ̀ẹ́lẹ̀ o ó ní òtútù mòun tòun torí pé ọ̀rọ̀ tó sodo sínú ẹ̀ òun náà ló fa o gẹ́gẹ́ bí ẹni tí ó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Atiku Abubakar ADC Oje ìyẹn Atiku Abubakar òun náà ló máa ti sọ̀rọ̀ wípé ẹ wo ṣe rí ọ̀rọ̀ tẹ̀tí wá tó sọ báyìí o ní látàrí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìdá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé wọn kò fi ọwọ́ sí yíyọ owó ìrànwọ́ orí epo eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yọ ó ní àwọn tí ó jẹ́ pé wọn kò fọwọ́ sí inú wọn gan dùn sí ìgbésẹ̀ tí ààrẹ gbé lórí pé à ń yọ owó ìrànwọ́ orí epo ó ní ìdá wọn yóò tó mẹ́ta ó dín ní 80 àwọn èèyàn eléyìí tí wọ́n ṣe kí ni o eléyìí tí wọn kò fi ọwọ́ sí yíyọ owó ìrànwọ́ orí epo ó wá ní gbogbo
1: Awesome talk every day, all day.
2: On Jordan
0: 1-2. Kini, awon eyan n jeya re. O ni are Bola Met inu bu won yiyo owo ro ori epo to yohun. O ni o fi ko awon opolopo orilede Nigeria sinu yonu ni o. Gege bi oro na bo se jade, atemu enikan ele ti se asoju re ni pati iroyin. Iyen Frank Saibu, o na lo soro na lanu ojo isegun. O ni Atiku so wipe se ri igbese ele ti ijoba to n se ijoba lowo lowo ti won fe gbe lori àwọn ọkọ̀ àti àwọn alùpùpù oríṣiríṣi nǹkan tó máa lo gáàsì ó ní ìgbésẹ̀ yìí ó ní yóò dàbí ìgbà pé wọ́n tún fẹ́ dá wàhálà lẹ̀ sáwùjọ ni o ó ní ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí nígbà tẹ́ ẹ mọ̀ wípé ẹ ní nǹkan bẹ́ẹ̀ lọ́kàn ó ní kí ló dé tẹ́ ẹ yọ owó ìrànwọ́ orí epo kúrò gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan-an ló jẹ́ wípé inú wọn ò dùn bẹ́ẹ̀ ló jẹ́ pé wọn kò fọwọ́ sí ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ epo eléyìí tó ń lọ káàkiri wípé yíyọ owó ìrànwọ́ orí epo yìí

0: àwọn ọmọ ilẹ̀ Igbo tí a mọ̀ sí indigenous people of Biafra àti ilẹ̀ Biafra lọ́hùn IPOB àwọn náà sọ̀rọ̀ jáde o kódà wọ́n ṣe ìwọ́de tí wọ́n gbé àsíá IPOB ọ̀hún eléyìí tó ní bí ìtọ̀ṣọ́ oòrùn sí àárín báyìí wọ́n ní wọ́n gbé dání níbẹ̀ tí gbogbo wọn ń sọ̀rọ̀ kí wá ni wọ́n sọ o wọ́n ní wọ́n ti ń bèrè ìbéèrè pẹ̀lú ọ̀gá wa Nnamdi Kanu eléyìí tẹ́ jù sí ọgbà àtúnṣe báyìí kí ló dé gangan tẹ́ fi sọ wípé ẹni tó ń dàlúrù ní Kanu ó ní Kanu ò dàlúrù wọ́n ní ohun tó ṣẹlẹ̀ dé àti ibi tó ti bẹ̀rẹ̀ wọ́n ní lọ́dún 2027 ọdún 2027 tí òjè ìyẹn nínú oṣù kẹjọ wọ́n ní àtìgbà yẹn tí Kanu ti lọ ṣe ìpàdé pẹ̀lú ìpàdé tùbí-ǹ-lùbí pẹ̀lú àwọn gómìnà ní apá south east lọ́hùn pàápàá jùlọ ní ìlú Enugu ó ní àtìgbà yẹn náà ni wọ́n ti ń pe Kanu ní ọ̀dàlúrò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ àwọn àjọ IPOB ìyẹn ìmọ̀ powerful ngangan náà ló gbé ìbéèrè náà jáde lánàá ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ ló ti ní ẹ dúró nẹ́gbẹ̀ẹ́ gangan ẹ mú nǹkan tẹ́ ẹ fi lè pe Kanu ní ẹni tó ń dàlúrú tẹ́ ẹ fi lè pe ní agbésùmọ̀mí ẹ mú jáde ó ní ẹ wò ó ṣe rí gbogbo ìyà tẹ́ ẹ fi ń jẹ Kanu yìí wọ́n ní àwọn òfẹ́ o wọn bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún lọ sí ilé gómìnà tó wà ní ìlú Enugu níbẹ̀ gangan ni wọ́n ti wọ́n ń bèrè wípé ẹ gbé gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó eléyìí tẹ́ ẹ fi wò pé Kanu wípé Nnamdi Kanu ó jẹ́ agbésùmọ̀mí àbí ó ń da ìlú rú àbí ó jẹ́ wàhálà kan fún ìlú wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní tẹ́ ẹ bá gbàgbé bẹ́ẹ̀ ni wọ́n wá fakò mọ́ ọkọ̀ ọ̀rọ̀ kan yọ wọ́n ní yẹrí Kanu wọ́n ní lẹ́yìn tí wọ́n kéde Kanu wípé Kanu jẹ́.
1: Lesson on the go at www.jordan105fm.com.
0: Adàlúrú báyìí náà ni àwọn ọmọ ogun ilé tí wọ́n pè ní operation python dance bia state wọ́n ní wọ́n gbàbẹ̀ jẹ́ wọ́n ní àwọn ọmọ ogun ilé ní Nàìjíríà ba gbogbo ilé ọ̀hún jẹ́ o tó sì jẹ́ wípé wọ́n bèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé wọ́n ní Kanu ti sọ Kanu sálọ o wọ́n ní Kanu sálọ kẹ̀ ẹ sì ti balẹ̀ wọn jẹ́ ọ̀dà wọ́n ní gómìnà tó wà nbẹ̀ nbẹ̀ yẹn òun gangan náà ló rán àwọn ọmọ ogun o gẹ́gẹ́ bí àwọn àjọ IPOB yìí ṣe wá ń sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun wọ́n ní ẹ wò ó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣàlàyé fún wa o ìdí tẹ́ ẹ fi sọ wípé Kanu gangan wípé ó jẹ́ agbésùmọ̀mí àbí ó jẹ́ ẹni tó ń dàlúrò wọ́n ní ẹ mú ẹ̀rí yín jáde torí pé ìpàdé tùbí-ǹ-lùbí òun náà ló lọ ṣe nílùú Enugu ní ọdún náà lọ́hùn o kó tó di pé ẹ ń pe Kanu ní ẹni tí ń dàlúrú wọ́n ní ẹ gbé ẹ̀rí náà jáde tẹ́ ẹ bá rí i pé lóòótọ́ ni Kanu dàlúrú wọ́n ní ẹ gbé ẹ̀rí ọ̀hún jáde o wọ́n pe ẹni tó jẹ́ wòólì àsìkò yìí òun mà ní Kanu wọ́n ní Onyedu Mazi Kanu Nnamdi Kanu wọ́n ní wòólì gidi ni lásìkò yìí tó jẹ́ pé àlèrírú ẹ̀ mọ́ o wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣàlàyé fún wa ibi tẹ́ ẹ ti rí pé Kanu ó dàlúrú ó wà níwèé ìròyìn Daily Post láàárọ̀ tòní ẹ bà níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lọ́gbà ṣẹ́ńgì ń bẹ̀ o ẹ bà níbẹ̀ láàárọ̀ tòní. Ẹ jẹ́ ń tẹ̀síwájú o gẹ́gẹ́ bí iṣẹ́ takuntakun tí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó eléyìí tí wọ́n ṣe wọ́n ní ọwọ́ wọn máa bá àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ní wọ́n gbá ìbọn ìléwọ́ eléyìí tá a mọ̀ sí pistol pẹ̀lú àáké ní agbègbè Ìkòròdú òun náà ni wọ́n ní ọwọ́ ti ba afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún o èyí tí wọ́n porúkọ.
2: Your favorite tunes are just a click away. You feel it. Jordan FM.
0: Ẹ̀ní mú ìdín Ọlátúnbọ̀sún wọn ni wọ́n bá ìbọn ìléwọ́ pístù àti àáké gọ̀ pẹ̀lú àwọn egbòogi arákùnrin ọ̀hún ọmọ ọlọ́pàá eléyìí tí wọ́n ń pè ní anti-crime patrol eléyìí tí wọ́n wà ní Ìkòròdú wọn ni àwọn gangan náà ni wọ́n rawọ́ tó arákùnrin ọ̀hún o gẹ́gẹ́ bí ohun tí ẹni tó jẹ́ agbẹnusọ apàṣẹ wà fún àwọn àjọ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó bá wọn akọ̀ròyìn sọ Ọlátúnbọ̀sún náà ni wọ́n ní ọwọ́ àwọn agbófinró tẹ̀ ní agbègbè kan nígbà tí wọ́n ṣe ìwọ́de jáde láti lè rí dájú pé ètò ààbò ó múlẹ̀ káàkiri àwọn igun nílùú Èkó wọ́n ní wọ́n ṣe ìwọ́de dé ìdí ìrókò ògòlóńtó àti àgíríkì ìyẹn ní gbogbo àwọn agbègbè tó súnmọ́ Ìkòròdú nù ní ìpínlẹ̀ Èkó wọ́n ní àwọn ìtanilólobó kan òun náà ló wá kàn wọ́n lára wípé ẹ wo arákùnrin kan.
3: Hey everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
4: Yes, so my people, this is not Jordan Drive and I've been listening to, so get better information. I won't give you no move an inch, but if you don't say one move, move your radio too.
5: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
6: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
7: Innovation radio has never been this excited. This is Jordan 105.
0: Emi o ki se adele are o ṣàdélé ààrẹ o lóòótọ́ ni ààrẹ ò sí nlé igbákejì ààrẹ náà ò sí nlé èmi kọ́ ládélé ààrẹ o ẹ má kó bùkátà yín ẹ má kó lé lórí o tàlẹ́ tó sọ̀rọ̀ ẹni tó jẹ́ ààrẹ ilégbèmọ̀ asòfin àgbà godwin akpabio òun náà ló fi ọ̀rọ̀ náà jáde ó sì ní ẹ wo ẹ má fi wéra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ó ní jẹ́ eré mi ààrẹ ilégbèmọ̀ asòfin àgbà ni mi godwin akpabio ló kọ́ mi ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu bàbá lọ sinmi ni ó tó dé ẹ fọkànbalẹ̀ bẹ́ẹ̀ náà ni igbákejì ààrẹ àwọn náà lọ sojú ààrẹ ní ibi ìpàdé tí wọ́n ṣe lórílẹ̀‐èdè amẹ́ríkà ni ó ní ṣùgbọ́n lóòótọ́ lòun lòun bẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n òun ò kí ń ṣe adelé ààrẹ o ó lóun ò délé fún ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ń jáde tí àwọn èèyàn ń bi léèrè pé ẹ sà sẹ́yìn ni adelé ààrẹ báyìí nígbà tí ó wà ní ìpínlẹ̀ akwa ibom níbẹ̀ gangan náà ni àgbàdo ti wá ní ẹ dúró ná ẹ̀yin èèyàn yẹ yọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń gbi mí lọ́tún ló sì pé ẹ ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu àti igbákejì wọn wípé wọn ò sílé wọn ti kúrò ní ilé àpáta ìtamọ̀sí aso rockfiller wípé wọn ò sí mbẹ o ó ní òun ò ṣàdélé ààrẹ o ó ní ẹ má sọ pé èmi ládélé ààrẹ kankan ààrẹ ò tó dé igbákejì wọn náà ò tó dé ẹ fọkànbalẹ̀ jẹ́ ẹ̀mí sí wọn ni àwọn ò ní pẹ́ dé èmi jẹ́ tèmi gbà ni mò ń ṣe ẹ fi wọn ẹ fọkànbalẹ̀ kẹrẹ ààrẹ ti ní àwọn òde lópin ọ̀sẹ̀ igbákejì ààrẹ náà ò tó kúrò níbi tó ti lọ ṣèpàdé àwọn méjèèjì náà wọn ò tó dé ẹ̀sùn bẹ́ẹ̀ má sọ pé bóyá èmi gangan ni mò ń ṣe bí ààrẹ lọ́wọ́lọ́wọ́ bá èyí ṣe bí ààrẹ o iṣẹ́ tèmi ni mò ń ṣe godwin akpabio ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà náà ló ṣe ilé-ìdí mímọ̀ láàárọ̀ tòní ẹ̀bà nínú ìwé ìròyìn daily post. jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí ó ṣe taari ẹ̀ ta láàárọ̀ tòní tí ròyìn ọ̀hún náà yọjú lójú fèrèsé níbẹ̀ gangan ni wọ́n ti ní lẹ́yìn awuyewuye eléyìí tó wáyé lórí ìsinmi ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu ní ilẹ̀ yúróòpù àti bó ṣe
8: rán
0: igbákejì rẹ̀ ìyẹn kashim shettima lọ sí ilẹ̀ amẹ́ríkà láti lọ sojú rẹ̀ wọ́n ní iléeṣẹ́ ààrẹ ti fèsì pé tinubu kò lu fẹ́ kankan nípa bó ṣe wà lájò lásìkò yóò àwọn àtẹ̀jáde eléyìí tí wọ́n ní iléeṣẹ́ ààrẹ tí wọ́n kéde pé àtíkù abubakar míì eléyìí tí wọ́n sọ̀rọ̀ lórí àìsí nílé tinubu àti igbákejì rẹ̀ wọ́n ní èyí gangan náà ni wọ́n ní ṣáájú ni àtíkù tó ti bu ẹnu àtẹ́ lu ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu bí kò ṣe yọjú síbi ìpàdé àpapọ̀ àwọn olórí lágbàáyé ìyẹn ní orílẹ̀-èdè amẹ́ríkà eléyìí tí wọ́n pè ní unga 81 eléyìí tí ó rán shettima lọ o nígbà tí iléeṣẹ́ ààrẹ tí wọ́n sì tún kéde lọ́jọ́ ajé bẹ́ẹ̀ bá gbàgbé pé tinubu ti ṣe àfikún ọjọ́ wọn síwájú pé ó di òpin ọ̀sẹ̀ èyíká àwọn tó dé o àti pé àtíkù ó wá ké gbàjáre pé ta ló ń darí orílẹ̀-èdè nàìjíríà gangan nígbà tí ààrẹ àti igbákejì rẹ̀ eléyìí tó jẹ́ olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà òun nìkan ló wà nílé ṣé òun ni ó máa darí wa ni wọ́n ní àtíkù ní ń béèrè ìbéèrè yìí o ní ìtẹ̀síwájú àlàyé pé tinubu kò lu òfin kankan nínú àlàkalẹ̀ òfin ọdún 1999 eléyìí tí amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún ààrẹ lórí ètò ìròyìn tọ́pẹ́ àjàyí tó ṣàlàyé fún ẹ̀ka ìròyìn ìwé ìròyìn these days pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún péré ni ààrẹ sì ń lò nínú ọjọ́ mọ́kànlélógún ìsinmi eléyìí tí wọ́n mú iṣẹ́ lọ́wọ́ tí wọ́n gbà lábẹ́ òfin o wọ́n ní tinubu wọn kò lu òfin kankan láti gbà tó ti ìbẹ̀rẹ̀ ìsinmi náà wọ́n ní wọn kò lu òfin kankan láti gbà tí wọ́n ti lọ sí ìsinmi láti ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ èyí náà ni ọ̀rọ̀ náà jáde wọ́n ṣàlàyé pé irọ́ o ẹ̀rù bá odò bàbá o wọ́n ní bẹ́ẹ̀ sì ló jẹ́ pé gbogbo ìsinmi tí bàbá lọ ṣe wọ́n ní bàbá ò lu òfin kankan wọ́n ní ẹ má sọkúsọ ẹ mọ ohun tẹ́ ẹ mọ̀ sọ sí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n fún wọn lésì lápá bẹ̀rù ń gbẹnú ìròyìn punch láàárọ̀ tòní.

0: get on the train. Follow us on social media. Follow us on social media.
1: You know where in these days, Nani, where you live, Matty, you're just sitting here. When I woo, Quakwaso, and it's your day, it's back at your moye. You to get a mobile at Peter Obi, Yanni Magbashalu, NDC, Quakwaso Soro, Quakwaso Nessa, and you know, and then so, don't for him, but one berry, I want to call a water. Never any Quakwaso Sini, Loto, near 2023, look at people, what you want to do, Yanni Magbashalu, Kakoko, that's the bar, over the other, only the boy, Patapata, but I know, look at the pay, once I look at. Ba di are o ma yo woro ori epo kuro ma yo woro ori epo kuro oni e wa jesu to fun yin oni lo to igbese ti are gbe oni na lo je pe o fa wa sinu rogbodiyan bayo oni ese kese ile ti are bola me tinubu wole oni na ni baba ti sare yo woro ori epo lai ti ipese nkankan ile ti a mo fi je odiwon awon nkan to wa nle tele oni sugbon o lero ngba ta awon na o gege bi awon se ngbaradi fun 2027 oni awon na o so wo awon da owo ran ori epo awon da pa only to buck is on the article to the bit yet bow. Quang was on the bed. Only I want that war, would you put that? Only to bar or no meal, I will be that bada. Oh, I shall like in that I know no woe, and my one year, you are better, lower, but Ezra, or no woe, Quang was on the end is true. Shady me, this awful instinct, don't pay one day, Obama, she, you know, and in none, him and boo. One year, you know, you need me. One year, dear, ye love is up. I want the war, would you put that? So buck is on no. Let's see, I could feed feedback, do that big bag, do that big bag. Oh, I want no big bag. One is bunch. I want you pay. I want it that you will pay. I want you to get me one lamp funny. Let it die a little for Pussy and Lady Nigeria. When I want for one lamp funny, Ben, not to get me. I want to get it to what the gun near Lady Nigeria to a car to you. One of the gun account to you. Ben, one sorrow. See, I could not be there by the tea. I want you late for Po, a little cat to you. Could you shed me back?
0: Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM Lagos. Listen on the go.
1: No, in that you want your bass or dirty one she is a job by one. One air pushing by Danny at its job by one big body, who must show. One hour, what's your job by it? I want to know about the other. Lady, 11:27. So, what can you have? What power? What will you do? One hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, one hour, titi e ni so won ni be na ni ta won ototo ni ta won won ni ro ngba ta won yato si ta ti ku won ni ma fi wera won kwagbaso na lo zo le di mimo la ro toni daily post na daily trust leti ri royin won la ro toni iko mogun fazanyama won ni won ma gba won meje ti won wa lakata won ajinigbe won ni won gba won le o ni ipinle kasina gege bi won se te siwaju ninu iwe royin won ni awon iko mogun ele ti won je fazanyama oun na lo je pe won sise tagun takun gan ni o ni ipinle kasina ti won si ni won gba opolopo awon nkan lowo awon agbesumo mi ajinigbe ohun o gege bi iko mogun orilede wa nigeria ele ta mo si igun keji ita mo si sector 2 ele ti won pe ni operation fazanyama oun na ni won ni won gbe igbese ohun lati se ikolu ni ojuna dae malufashi ojuna ohun to wa ni ijoba ibile dan musa ni ipinle kasina oun na ni won ni won ti se ikolu na si awon agbesumo mi ajinigbe yo ko to di pe won gba awon eyan ti nbe lakata awon ajinigbe ohun meje na ni won ni won gba le o gege bi awon mogun ohun won ni dide won si agbegbe ohun na lo je pe owo agbara oun na ni won fi se ikolu si awon agbesumo mi ohun ti won si ri daju pe awon ri awon ti won ko awon ri won gba daada awon ri won gba pada to si na pe popo nu awon agbesumo mi ohun awon kankan fese fe nu won ti won si mu awon mi na bale die gege bi won ti wa tesi waju won ni se ri awon mefa to je obirin omo ileiwe federal university ile to wa ni dozima oun na ni won ni ati okun kan ile to hun je awako ero oun ni won pe won ni awon won yin na lo je pe won ma gba sile lara awon ti won ni won gba ninu awon meje jo hun mefa lo be to je omo le iwe giga ti kan si je awako ninu won be na ni won se ni alaye si waju si wi pe awon mogun tun se bebe o ni ipinle chokoto latari bi won se ni won je ikolu si awon agbesumo mi na nbe sugbon won gbere fun awon mogun papa julo awon iko vanzaya ma pe won ku ise takuntakun iwe royin daily post na lo tari yin lo jade laaro toni e ba ni ekunrere nbe laaro toni Gẹ́ẹ̀sì tó fún ẹ lọ́dún 2027 o lè jókòó sórí àga aṣòfin o lè jókòó síbẹ̀ o wíkẹ́ ló ń sọ̀rọ̀ sí ìrètí King Gibe gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde láàárọ̀ yìí mínísítà fún olúlu ilé wa ìyẹn nílùú Àbújá Nyesom Wike ó ti sọ̀rọ̀ wípé sórí ìwọ tó ṣojú olúlu ilé wa yìí ìrètí King Gibe òun náà ni wọ́n ní Wike ti ń sọ fún pé jẹ́ pàdé lọ́dún 2027 ó rí pé ò ní padà sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ó rí pé ò ní jókòó síbẹ̀ rárá débi pé ó ti ẹ̀gbẹ́ òun àga òun kí ló ṣẹlẹ̀ kí ló dé o wọ́n ní Wike ló ń sọ̀rọ̀ lánàájọ́ ìṣẹ́gun nígbà tí wọ́n ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ ìyẹn àwọn oníwèé ìròyìn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò látàrí àwọn ọ̀nà ilé tí wọ́n ní wọ́n ń ṣe ìyẹn nílùú Àbújá níbẹ̀ ni Wike ti wá ní iṣẹ́ rí lótìtọ́ lódodo òun náà ló jẹ́ pé àwọn ṣiṣẹ́ takuntakun iṣẹ́ táwọn sì ń ṣe àwọn àpọ̀ṣẹ́ iṣẹ́ ilé tí àwọn ń ṣe nílùú Àbújá yìí òun náà ló jẹ́ pé yóò mú ìdàgbàsókè o ṣùgbọ́n ó ní iṣẹ́ rí ẹni tí ó jẹ́ tó ṣojú ìlú Àbújá ó ní mùṣemúṣe rẹ̀ kò dún mùṣemúṣe tó ó ní ẹgbẹ́ kámẹ́rà yín súnmọ́ mi wọ́n bá gbé e símọ́ ó ní ẹjẹ́ sòótọ́ fún yóò ó ní ẹwò King Gibe jẹ́ sòótọ́ fún ọ tó o bá gbòòrùn àga ipe ilé-ìgbìmọ̀ aṣòfin kan wọ́n bẹ́ẹ̀ ṣe àga kan lẹ̀ pé bóyá wọn náà bá wa kọ́ wọ́n rìn lọ́dún 2007 ó ní wà láìdà láì súnmọ́ bí láì wà sí láwà wo ìka àárẹ̀ mi mo nà sókè yìí ó ní o lè jókòó sórí àga òun o ó ní kò ní gbòòrùn ẹ̀ ó sọ fárábìnrin ọ̀hún bẹ̀ pé kò ní gbòòrùn ẹ̀ ìrètí King Gibe náà ni Wike ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí láàárọ̀ tòní inú ìwé ìròyìn Daily Post náà lẹ́ẹ̀tì bá ìròyìn ọ̀hún láàárọ̀ tòní ẹ ṣọ́ra fún àwọn ayédèrú èèyàn o ẹ ṣọ́ra fún ayédèrú olóṣèlú o ẹ̀yìn ẹ̀ ṣe ń gbọ́ èèyàn orílẹ̀-èdè nàìjíríà àwọn ẹgbẹ́ òṣèlú new nigeria people party ìyẹn nnpp àwọn gangan náà ni wọ́n ṣe kìlọ̀kìlọ̀ báyìí wọ́n ní ìkéde pàtàkì ilé tí ẹ̀ sanwó fún làwọn fẹ́ fún yí yìí o wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra fún àwọn èèyàn tó jẹ́ pé oníkébekebe àwọn iléèbó wọn máa pe kékeré kan ní impostors ṣé mo gbà impostors inú àwọn èèyàn tí ń ṣe kébekebe ẹbí ilé ìsìnká ni ẹ̀mí ni lágbájá kí sí ìṣòhun wọ́n ní ẹ ṣọ́ra fún wọn o wọ́n ní pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń pera wọn ní àwọn gangan ni ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú kinní kan àwọn ladarí ẹgbẹ́ ọ̀hún wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra fún wọn o wọ́n ní pàápàá jùlọ wọ́n ní fún ìgbáradì ọdún 2027 yìí wọ́n ní ẹ má jọ̀ọ́ tàn yín o ẹ má jọ̀ọ́ tì yín sí igbó atú o wọ́n ní ẹ ṣọ́ra o àwọn ẹgbẹ́ òṣèlú nnpp náà ni wọ́n ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde lánàájọ́ ìṣẹ́gun nílùú Àbújá láti ẹnu ẹni tó dá ẹgbẹ́ náà lẹ̀ ìyẹn dókítà Boniface Aniebunam òun náà ló ń sọ̀rọ̀ náà wípé ẹ wo ṣe rí ẹgbẹ́ òṣèlú nnpp a mọ̀ wá darí wa a sì mọ́ra wa o a dára wa mọ́ o wọ́n ní ẹ wo ṣe rí ẹni tí ilé ẹjọ́ ilé tí ó sọ pé òun lọmọ oyè pàápàá jùlọ àwọn tí àwọn àjọ inec tí wọ́n ti sọ wípé tọ̀ ẹni yìí gangan ni adarí ẹgbẹ́ yìí òun náà ní kẹ́ ẹ mọ́ tẹ̀lé o ẹ má tẹ̀lé àwọn kan tí wọ́n kọ̀ jáde wá báyìí wípé èmi ni lágbájá wọ́n ní ẹ wo ẹ ṣọ́ra fún wọn o wọ́n ní àwọn ayédèrú èèyàn àwọn ayédèrú olóṣèlú àwọn onírọ́ àwọn tí wọ́n ń gbé àwọ aláwọ̀wọ̀ tí wọ́n gbaṣẹ́ oníṣẹ́ ṣe wọ́n ní ẹ ṣọ́ra fún wọn o ìwé ìròyìn Daily Post náà ló gbẹ̀yìn náà jáde láàárọ̀ tòní ẹ bà lẹ́kùnrẹ́rẹ́ ní ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní ẹ máa gé àwọn tó kù pépèpé ẹni tí ó jẹ́ àbúrò gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ rí isaac fayose ó mà sọ̀rọ̀ o ó ti pe Wike lé ìjàmbá yìí ó ní Wike Nyesom kí ẹ̀mí ló mọ pórúkọ rẹ Wike ò dáhùn ó ní ó dáhùn ó dáhùn ó ní tó bá dá ọ lójú pẹ̀lú bó o ṣe ń sọ̀rọ̀ sí peter obi tó ń sọ̀rọ̀ lọ́tún lọ́sẹ̀ tó ń sọ̀rọ̀ sáwọn èèyàn yìí ó ní tó bá dá ọ lójú ìwọ má kò sí kẹ́rìntì kankan dání kọ̀ bọ́ sí àárín gbogbo àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà kó máa wá sọ̀rọ̀ ṣakaṣaka kí ló máa ṣẹlẹ̀ èmi ò mọ́ o ẹ lọ gba ìwé ìròyìn daily post ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ láàárọ̀ tòní Ààrẹ orílẹ̀-èdè America Donald Trump sọ̀rọ̀ tó milẹ̀ títì níbi ìpàdé àwọn olórí orílẹ̀-èdè àgbáyé eléyìí tó ń lọ nílùú New York ìyẹn nílùú America. Trump mẹ́nuba oríṣiríṣi nǹkan bíi ogun Russia àti Ukraine ọ̀rọ̀ lórí ọgbọ́n àtọwọ́dá eléyìí tí wọ́n pè ní AI tó fi mọ́ ọ̀rọ̀ lórí ogun eléyìí tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè Iran àti America. Wọ̀nyí ni díẹ̀ lára àwọn nǹkan tí wọ́n ní Trump mẹ́nuba o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe tẹ̀ síwájú, wọ́n ní Trump bẹ̀rẹ̀ ó bèrè bóyá àdéhùn pẹ̀lú Iran ó lè jẹ́ kí orílẹ̀-èdè náà dára sí ju ti àtẹ̀yìnwá lọ. Ó bèrè bóyá kí òun fi òpin sí orílẹ̀-èdè náà ni àbí kóun tètè ṣekú pa àwọn èèyàn orílẹ̀-èdè ọ̀hún. Ààrẹ Amẹ́ríkà ni òun tún lè pa gbogbo orílẹ̀-èdè náà rẹ tí kò sì ní sí orílẹ̀-èdè kankan eléyìí tí wọ́n pè ní Iran mọ́ lọ́jọ́ iwájú. Àmọ́ Trump ni òun gbàgbọ́ wípé àwọn yóò padà buwọ́lu ìwé àdéhùn lẹ́yìn ètò ìdìbò Amẹ́ríkà oṣù kọkànlá tó ń bọ̀. Gẹ́gẹ́ bí ààrẹ Trump tó tún ṣe sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe ìmọ̀ ìjìnlẹ̀ ọgbọ́n àtọwọ́dá ìyẹn AI. Trump ni òun kò fẹ́ orúkọ àtọwọ́dá ni wọ́n ń pè ní AI torí ó jẹ́ kó dàbí nǹkan ayédèrú. Ààrẹ Amẹ́ríkà ni kìí ṣe nǹkan ayédèrú rárá o, nǹkan tó lágbára gidi gan-an òun ni AI o. Ààrẹ náà wá sọ pé Amẹ́ríkà yóò yí orúkọ AI padà sí SI èyí tó túmọ̀ sí Super Intelligence. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ gan o, kódà ó sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè Russia àti Ukraine. Ó ní ìjọba òun ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Russia àti Ukraine lórí ọ̀nà láti fòpin sí ogun ọ̀hún o. Bẹ́ẹ̀ náà ni Trump ṣe sọ láàárọ̀ tòní, kódà ó sọ̀rọ̀ ilẹ̀kùn gbogbo orí ẹ̀rọ ayélujára báyìí ní tìtìtì ni lórí ọ̀rọ̀ tí Trump sọ. Ẹ lọ gba change ìròyìn náà, ẹ bà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Wọ́n ní àwọn ọmọ ogun ti gba àwọn mẹ́fà ọmọléèwé yunifásitì tí wọ́n wá láti ìpínlẹ̀ Zamfara, wọ́n ní wọ́n gbà wọ́n sílẹ̀. Ìyẹn ló wà nínú ìròyìn Daily Trust láàárọ̀ tòní. Wọ́n ní ọwọ́ àwọn agbófinró ti tẹ arákùnrin kan eléyìí tí wọ́n ní ó lọ́wọ́ nínú ikú ọ̀rẹ́bìnrin rẹ̀. Ìyẹn ló wà nínú ìwé ìròyìn Daily Trust náà ló gbé ìyẹn náà jáde láàárọ̀ tòní. Wọ́n ní àwọn àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo ọwọ́ wọn ba àwọn afurasí mẹ́wàá tí wọ́n jẹ́ ọ̀daràn ní ẹ̀ka ìjẹ̀ka ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n. Ìyẹn ló wà nínú ìròyìn náà láàárọ̀ tòní.

lọ́pọ̀ obìnrin náà sọ̀rọ̀ láàárọ̀ yóò ó ní ẹwò ṣe rí ọ̀rọ̀ epo tó ga gàrá yìí owó epo tó ń lọ sókè yìí ó ló kọjá ohun tí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n lè ṣe nìkan o tàlẹ́ǹtì tó sọ bẹ́ẹ̀ lọ́pọ̀ obìnrin ẹ̀rọ gbà tí ń jìròyìn náà kílìkì rẹ̀ lórí ẹ̀rọ daily post ẹ̀ bá ń bẹ̀ láàárọ̀ tòní ẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ ẹnìkan rèé tí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwo ṣé o torúkọ òun ò sí orúkọ òun ò sí lára àwọn gómìnà eléyìí tí wike ń bá sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ta ni gómìnà ọ̀hún gómìnà sulé náà ló sọ iléèdè mímọ̀ láàárọ̀ tòní.

lórí ọ̀rọ̀ tí ló pé bírí tún sọ náà ló ti ní ẹyẹ NNPC ẹyẹ NNPC ẹ lọ bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí àwọn ilé ìfọpo wa eléyìí tí wọ́n ń bi ààrẹ léèrè ààrẹ kọ́ ló yẹ kán bi ẹ̀yin gan ló yẹ kẹ́ ẹ máa dáwọ̀ aráàlú náà ohun tó fa kùdìẹ̀kudiẹ tí ilé ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà tí ò fi dúró re wọ́n ní ẹrè yìí lọ máa sọ fáwọn ọmọ Nàìjíríà ò lòpọ̀ bírí náà ló ṣe léèdì mímọ̀ láàárọ̀ tòní

0: ẹjẹ ma won meji ibi vision mi dede sibi ka lo soju opo la siko tin lo won ni awon ajo olopa ti ipinle abia won ni won gba igbogoro kokeni ati awon igbogoro bi scottish in don fa won ko sibe won ni ni ipinle abia ti won si mu eni tin ta bakan na oke mo ti muyun titi omo igbogun ko to wo ba ni ilu eko iyun na wa nu weroyin na laaro toni bakan na na ni won ni ijoba ko oruko awon ipinle ile ti won ma koju ekun mi fojo meje iyan lorilede nigeria lara awon ipinle ile ti won ni won ko na ni ipinle imo cross river ipinle delta ebonyi benue anambra akwa ibom edo enugun bayelsa kogi abia abia wa lelekeji kon okay ipinle abia taraba ati rivers pelu ipinle eko won ni bi ekun mi na ba sele won ni ki won tete ma gbaradi muhammed so pe awon ibi ti yo kanju ni ile ilu eko papa julo awon ile eko ile iwosan awon ile itaja awon ibudoko ati awon ile ijosin ati bebe lo gege bi muhammed bo se se ni alaye iyen ni aro to ni oga agba ajo nihsa ti won poruko e ni umar muhammed o na lo kede be laaro to ni ile na ni ma fi senu mi dede sibi laba lapa bi e lo ma gba change awon iroyin won ninu awon we iroyin ile ti o jade fun ti ile wa ni nigeria laaro yi 09063352 ina ni oju opo ile ti e fi ba wa da si laaro e sugbe ma gbagbe ofin ati ilana wa o e seun e lo e kaaro hun e kaaro sa
1: hello
0: e kaaro a nlo nbi e ko ojumo o
1: e wa isube
0: ajoba lati tube e ba wa gbohun soke a ngbo yin a ngbo yin se tori asiko yin o ẹṣin bàbá wa 09060003352 ẹ já ma
2: tẹ̀lé
0: òfin
2: àti àṣẹ abala ẹ̀lú ẹ̀ka rọ̀.
0: Yes ma.
2: Bí ọ̀rọ̀ ọjọ́ ọ̀sẹ̀. Ẹni lẹ́yìn ní àmì látàgé igi.
0: Mọ́mi mi àmì látàgé ẹ̀ka bọ̀.
2: Àwọn olóògbé wa ni mo kí ni kí wọ́n takuntakun. Ìkú lẹ́yìn ní dojú ìjà ìkọ́. Àmì ìgbà ọ̀pọ̀ ọ̀sẹ̀ ẹ̀ ń ràn wọ́n lọ. Ó ṣe ìrànwọ́ láwọn nífẹ̀ẹ́
0: ẹ̀ ṣọ́nà. Ẹ ṣeun mọ́ Miriam láti agege. Ojúmọ́ o. Ẹ parí di oyin yẹn.
1: Ẹ̀rọ ẹ̀karọ̀.
0: Ẹ̀karọ̀ sà.
1: Ṣé nǹkan tí mo fẹ́ gbà sí ni president wa àti igbákejì wọn.
0: Orúkọ yín. Àti
1: orúkọ mi ni Joshua Gbadegbèsè láti gbàgbà ní kò ní ògìjò.
0: Láti ok sà.
1: Nǹkan tí mo fẹ́ gbà sí ni ọ̀rọ̀ lórí president wa àti fire. Ṣé báwọn méjèèjì ṣe ṣe tí lèèyàn ṣé kò sẹ́ni tí wọ́n lè fi ilé gbàgbà lé lọ́wọ́ láti lè máa ṣàkóso lé lọ ni. Nǹkan tí mo fẹ́ dá sínú ọkọ̀ lọ́wọ́ kó ràn wá lọ́wọ́.
0: Àmì o, àmì o. Ọlọ́run ṣàánú. Ẹ̀lọ́ ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin lóun kọ́ ni àdébé.
1: Ẹ̀ka rọ̀
0: sà.
1: Iṣẹ́ ọ̀rọ̀.
0: Yẹ sà.
1: Bí Nàìjíríà láti wí láyé yé
0: lọ́sọ̀rọ̀. Ẹ̀ka
1: ṣe rí ní ìgbésẹ̀ olóṣèlú lóde yìí. Ṣùgbọ́n mo kàn fẹ́ sọ fún wa pé tẹ́rọ olóṣèlú wa fún mi ò tó bí agbúgbalúgọ̀ àdè gọ̀. Ó ṣe bẹ̀tẹ̀ èmi ń gbẹ́ ọlọ́run ló máa ṣe ṣá. Ṣé ká máa sáré ìbìtàn ọlọ́run ló máa ṣe. Àdínkù ìtọ̀ gbogbo ọ̀sọ̀ lóṣèṣe ọkàn sọ̀rọ̀. Ẹ jẹ́ kàn bẹ́ẹ̀ lọ́dún mẹ́jọ kẹ kó pé kókó ń bẹ̀ fẹ́ẹ́ ti nira. Àkàyé ṣì wa. Ódi nígbà tí ọ̀dájọ́ tó rí ilẹ̀ fi wọ̀. Ódi ẹyin. Tinubu ò sílé igbákejì ò sílé ọlọ́run wà ní. Àfọlọ́hùn ti bí.
0: Àfọlọ́hùn
1: ti bí. Ṣé àwọn ti
0: gẹ́gẹ́
1: gbogbo àwọn tó jẹ àyẹ̀tọ́ fún àwọn boko haram tó lọ́ba àwọn boko haram tó gba àyẹ̀kalẹ̀
0: yẹn
1: kí wọn. Ṣé pé ìfẹ́ ìgbà tí ó lọ lè gbogbo bí wọ́n sọ fẹ́ẹ̀sì dáhùn lélẹ́kejì. Àbúrò ìwà báyìí nígbà tí wọ́n ti kó ọ̀tọ̀ ọmọ ìṣó péjẹ. Ó sọ gbogbo bí wọ́n wọ lẹ̀ nígbàgbọ́ wọn ṣiṣẹ́ takuntakun. Àwọn ọmọlógún wa jẹ́ náà.
0: Ẹ ṣe o sọ.
1: Ó máa pàṣẹ mọ́tò ẹlẹ́sẹ̀ báyìí lọ́ọ̀ni kì í ṣe pé òun ló máa bọ́ sí ipò.
0: Ẹ ṣe sọ.
1: Ó di ọlọ́run wa jẹ ọlọ́gbà fún wa
0: ṣojú ẹ lọ. Ẹ sọ ẹ ṣeun bá mi engineer láti Arége chief engineer 09060003352 ẹ káàárọ̀. Ẹ parí di oyin yẹn o. Tẹ́ bá ti ń pè wá ẹ máa bá wa parí di oyin. A ti sọ ọkọ tó di pé mo bẹ̀rẹ̀ ìròyìn ní kíkà torí ariwo ò gbúdọ̀ pọ̀ jù. Táriwo bá ti ń pọ̀ jù yóò kó bá àwọn kiní tá à ń lò nílé agbára wa ń bi. Ẹlẹ́kàárọ̀. Ẹkàárọ̀ sà.
3: Sẹ́ńdẹ̀ tó bàjẹ́ wá dáa fún yín lágbára ọlọ́run.
0: Àmì o.
3: Àwọn tá a jọ wọn la máa jọ fún Nàìjíríà lágbára ọlọ́run.
0: Àmì.
3: Orúkọ mi ni Akíọ́lá Akífàrà látàbẹ̀ṣẹ̀.
0: Ẹ káàbọ̀ sà.
3: Tábà dẹ̀ tó wá tún ṣe wà yìí o. Ká má rò pé oye tí àyè ní agbọ́dọ̀ máa ṣàkóso fún ẹ̀. Agbọ́dọ̀ Dangote. Ṣé mo mọ Dangote? Kábà lẹ́sìn fáṣẹ kó lè lẹ́sìn gbogbo wa. Tù tábà padà sí Yonah gọọmenti. Dáìdí gọọmenti kan náà pẹ̀lú àwọn nọ́ọ̀kì yìí. Ṣé mo mọ àákùn? Ká padà sí Yonah gọọmenti olórí ètò ìfọ̀ àwọn.
1: Ìjà Nàìjíríà yìí kò ní sẹ́yìn gbogbo wa.
0: Àmì.
1: Orúkọ mi ni Àpá Ìlú Ọlọ́run láti Àdùnnà Gásíwá.
0: Ẹ káàbọ̀ sà.
1: Kẹ́rin àwọn àbòsí ti wọ ní ìṣe àwọn tí ń dá sọ́rọ̀ Nàìjíríà àbòsí ni Mùnọ́fì kí ni. Mùnọ́fì kí ò dẹ̀ lè lẹ́yìn
3: ẹ̀ńtọ́jẹ́ pẹ́sidẹ́ǹtì kò sí ilé ọ̀rẹ́dì nípa ìjọba ilé igbákejì lọ́wọ́. Igbákejì tí ò tún léṣe kò ṣe é lọ ọlọ sójú Nàìjíríà gbogbo Nàìjíríà ni o. Ọlọ sójú gbogbo Nàìjíríà ni. Torí tí Nàìjíríà ò bá sí ibẹ̀ àwọn tó wà níbẹ̀ ò pé. Nígbà tí mo sọ yé bẹ̀tẹ̀ ọmọ ẹgbẹ́ alátakò tí wọ́n sọ pé kò sí ní ìgbàjẹ́ ò sí ní igbákejì ò sí ní kí nìyẹn fẹ́ ṣe nu ayé wa sọ́nà kù Nàìjíríà. Àbáwọn tí ń ṣiṣẹ́ àwọn tí ń rí kálukú tó wà lẹ́ka kọ̀ọ̀kan tí ń ṣiṣẹ́ tí wọ́n dáṣẹ́ dúró ni. Tẹ́lẹ̀ ẹjẹ́ ká sọ̀rọ̀ síbi tó lọ wà. Tẹ́lẹ̀ àbòsí òní kéèyàn débi tó lọ kéèyàn bá yàn jẹ́ ẹ̀kú lọ́nà jẹ́ kí ọyìn jẹ́ ẹ̀kú lọ́nà jẹ́ kí ọyìn yàn rí mi. Ọlọ́run ò tí ì ṣe yàn wọ́n ni.
0: Ó dà ẹ ṣeun sà.
3: Ẹ
0: ṣeun bọ́dọ̀ bá tó yàn zero nine zero six thousand thirty three five two. Oju Mario.
4: Hello.
0: Ekaro sir.
4: Ekaro.
0: Yes sir.
4: O kome afa bule lati abosuli.
0: Lati abesude. Kini yen pariwo sir. Ah, te ba tin pe wa e ma ku nbi awon nkan to le fa riwo si wa leti. Ekaro. Ekaro
4: sir.
0: Ekaro sir.
4: Àwọn òní gbogbo wọn tí a sọ pé tá à bá dé bẹ̀ àwọn ọ̀dàwó epo padà àwọn òṣèké kíní bí a ṣe máa sọ̀nù nígbà tí a bá ti wà débẹ̀ ọ̀tọ̀ ní táwọn náà ó tó mọ́gbọ́ bí ọ̀là ti tẹ̀sí lórí ọ̀rọ̀ nàìjíríà yìí báyìí.
0: Ojolo.
5: Ẹ má bínú, àǹtí Yemi.
0: Orúkọ
5: mi. Láti Ṣàdáàmù.
0: Ẹ káàbọ̀ mọ̀.
5: Àǹtí Yemi.
0: Àǹtí Yemi.
5: Láti Ṣàdáàmù.
0: Bọ́ọ̀
5: tán kọlà.
0: Ẹ káàbọ̀ mọ̀.
5: Àhà Ojolo ẹ má bínú. Fẹ́ẹ̀rí ọ̀rọ̀ tèmi ọ̀nà wípé lóòótọ́ ààrẹ wà ń dé, ààrẹ ò sí ilé. Ohun tó dá gbogbo wa lójú ni pé iṣẹ́ ń lọ. Bàbá lè sọ páwọn gbé fáìlì lọ. Kò má tàbí ọ̀rọ̀ yẹn ló yìnbó. Ṣùgbọ́n eléyìí tèmi fẹ́ dìmú bẹ̀ ni pé káàrẹ́ jọ̀ọ́ àti gbogbo àwọn tó bá kọ̀ ní tí wọ́n bá lè bá wa rí ṣe sọ̀rọ̀ epo yìí kí wọ́n jọ àwọn akẹ́kọ̀ọ́ wọlé tá o. Èmi tí mò ń bá yẹn sọ̀rọ̀ yìí àwọn ọmọ mi wà pẹ̀lú mi bá a ṣe ń sọ̀rọ̀ torí ìdí tá à ń wọ̀ ní 300 láàárọ̀ yìí wọ́n yìí sí ìsìnkú 500 naira ni ọmọ mẹ́ta ń lọ. Èmi dẹ̀ sọ̀rọ̀ mú wọn débẹ̀ torí kò gbọ́ ṣe mú kí n ti wọn
0: sọ́dọ̀ mú wọn dé.
5: Wọ́n dẹ̀ tún máa padà sílé ṣé wọn ò ní jẹun ni ọ̀rọ̀ epo yìí kí wọ́n jọ kí wọ́n bá wà bójú tó. Ọlọ́run á ràn wá lọ́wọ́ Nàìjíríà mi dàrú àǹtí Yemi láti Ṣàgámù.
0: Ẹ ṣeun àǹtí Yemi láti Ṣàgámù. Wọ́n lójú òun ràn Ṣàgámù ojú ẹ ló jẹ́ kí ìpè wọn pariwo. Ẹ ló ẹ káàárọ̀. Sá. Yes sir.
6: Ọmọ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ì àwọn tó ń gbọ́ ní ìṣẹ̀lẹ̀ nàìjíríà nìkan
0: méjì náà
6: ni ẹni tó bá ń pè wá ní ọlọ́rọ̀gùn tí ó ṣẹlẹ̀ àráyèpé tó yẹ tó yìí
0: tó
6: wọ́n gbà pé jẹ́ ìjọlọ
0: ọ̀dà
6: ẹ̀dà ọ̀pá ọ̀tọ́
0: méjì náà ni
6: ọ̀mbàdì kó máa fà lóòwò fáwọn gómìnà ọdọ́kọ̀ọ̀tì òbí yípa ìdí kó máa tọ́pọ̀ ọmọ nàìjíríà kára kó lè mẹ́rin ti gbọ́dọ̀ wọ́n nílò wọ́n àgbẹ̀tọ̀ wọlé yìí òkè bíkà ìjẹta ohun bẹ́ẹ̀ni òwò ni òjò wọlé lọ́wọ́ bà wáyì tó ipò yìí tó
0: nọmba méjì náà là ń lò tábà ti pé 09063352 ẹ̀tú gbúdọ̀ gbìyànjú 07051697912 èrò máa ń pọ̀ lórí ẹ̀ ni n tó fà nù ẹ̀ lẹ́kàrà.
7: Hello.
0: Ẹ káàbọ̀. Yes sir.
7: Orúkọ mi ni Fọláyìn láti Lámbẹ.
0: Ẹ káàbọ̀ Mr. Fọláyìn.
7: Eléyìí mo fẹ́ dá sí bẹ̀ ni pé àwọn kan sọ pé kí pẹ́sídẹ́ǹtì pé kò lu ọdún mẹ́jọ. Tó wà ní constitution pé dandan ní pẹ́sídẹ́ǹtì kan lọ́dún mẹ́jọ yìí. Ibo ló wà ní constitution pé dandan ẹjọ́ lọ́dún mẹ́jọ ẹ pé kí ni kò wọ́n yọ subsidy ẹ ara mi gbogbo àwọn èèyàn. Sọ kí ni wọ́n sọ fún mi pé kò lọ́dún mẹ́jọ ọdún mẹ́jọ pé kí ni.
0: Èròǹgbà tí oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni báwọn ṣe rí sí wọn ṣe sọ yẹn.
7: Gbogbo wa àwọn ẹni tó bá ń benefit nínú ìjọba yìí tó lè máa sọ pé kìíní. Èmi bí mo ṣe wà ibo ọjọ́ tí mo ṣe ó ní ọwọ́ mẹ́ta wo de káwọ̀ tó débẹ̀ owó bí mo ṣe manage owó bí mo ṣe nísìnyí kò sí anything kò jẹ àwọn mi bò tí wọlé sukù báyìí.
0: Ọ̀làgbàrà ọlọ́run.
7: Ẹ̀rẹ̀ ayé àwọn.
8: Jordan FM.
7: Ayé àwọn fẹ́ tójú ọmọ ṣe ó lè fi fọ́ ojú ọmọ.
8: Listen now and turn off. Station with the boys for entrepreneurs.
0: Hello, what's up? Lambe, ẹjẹ́ gan ni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ẹ̀lú ẹ̀ka rọ̀.
9: Ẹ̀ka rọ̀ kó tó.
0: Yes, ma.
9: Nǹkan tó ẹ bá sọ ni ká máa sọ sí. Let's go straight to the point. Eléyìí tí wọ́n sọ yẹn yàn straight to the point ni ẹ jọ nípa epo yẹn ní kókó tiwa. Irú àwọn local refinery yẹn tó bá fún ọ ní license. Mo believe pé changes will come. Kọ́ máa dá Dangote nìkan pẹ̀lú epo. Àwọn local refineries ẹ̀ ṣùgbọ́n àwọn ìyanṣẹ́ àgbẹ̀ epo lọ́dọ̀ ilẹ̀gàlì tí mọ́tò wọn dẹ̀ ń ṣiṣẹ́ quite alright. Ẹ kàn sídà àwọn ẹlẹ́jọ́ kẹ fún ọ lásẹ̀sì ẹjọ́.
0: Kí ló kọ yín mà?
9: Ẹ tètè ayaba ni láti lo olóko ọ̀tà.
0: Ẹ káàbọ̀ ìyá mi, ẹ ṣeun mà. Ṣókí ni bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn ayé ó lè gba ọ̀pọ̀lọpọ̀ dára.
10: I'm going to go. Àwọn máa bẹ̀ẹ́ kọ́dún epo gbogbo káwọn mẹ́kúnnú kí àwọn gbogbo àgbà tó sọ láti àjá sí.
0: Irọ́ a ní kò sáfàní fún gbogbo pé à ń bára wa fa ohun tí ò tó nǹkan. Kò sẹ́ni tó ń sọ rádaràda ní gbogbo àwọn tó máa ń pè sórí ètò MC Rawọ̀ pàápàá ọ̀tún ìwé ìròyìn ọlọ́gbọ́n gbogbo wa à sọ rádaràda. Ẹ̀lú ẹ̀ka rọ̀.
11: Ẹ̀
0: ìjọba
11: ọdún ni ètò ìpínlẹ̀
0: ọ̀yọ́. ẹ bá ń kóòbí ariwo yín yẹn náà. Ok, ẹnu.
11: Mo dáríwó bí tí mo bá.
0: Ok, ó kọ́
11: yín. Network ni kí tó wọ ẹjọ́ pẹ̀.
0: Ẹyà. Network yẹn ò da, network yẹn ò da ìyá mi. Wọ́n ní ìjọba ọ̀run ni ó da àfagbára wọ̀. Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ lọ́ ẹ̀kaàrọ̀.
12: Ẹ̀kaàrọ̀
0: sà.
12: Ẹ kú ẹgbẹ́ náà.
0: Yes sà.
12: Ọlọ́run ọ̀gbìn ní bí adúlá kí pípa wọn ní báyìí àgbà náà.
0: Àmì o.
12: Ẹni ọ̀rọ̀ mi kò kí wọ́n kárí kọ́lọ̀ mẹ́jọ yà ọ̀kárí wa.
0: Àmì o.
7: àwọn àtẹ̀mí náà ẹnìkan lọ sí ní wọ́n sì nígbà wọ́n ní náà ọ̀kadà tó gbá lọ àti mọ́tò 400 mílì ó ti di 1-7 ẹnìkẹ́gbọ́kọ̀. Mo láti fẹ́ ní káwà náà tó jẹun kí àwọn náà tó jẹun aláwọ̀ àtọ̀fẹ́ fi ẹ̀ka kí wọ́n ṣàánú wa ipò tí wọ́n ti wí pé ní ti pọ̀ jù. Wọ́n ta ọ́ san 185 naira lábẹ́ ipò omi tó dà láyé. Ipò ní tó rẹ̀ ká ni kí wọ́n pè báyìí wọ́lẹ̀ tuntun ká máa wọ́lẹ̀ wọ́n ṣàánú wa.
0: Àmì orúkọ yín sáà ti fi tẹ́tí pè wá o.
7: Orúkọ mi ni ẹlẹ́dì méjì àkànfẹ́ ọmọ ẹgbẹ́ ọdún láti mèrè.
0: Bàbá o, ẹ ṣeun sá. Ẹ ṣeun sá, bàbá wa. Ọ̀làdì méjì àkànfẹ́ ọmọ. Jagun, ẹ̀lọ́ ẹ̀. Ẹ̀lọ́ ma.
13: Ìfikọ́. Ẹ kẹ́rin ṣe fẹ́ ká sí. Èyí ni kí bàbá àti kù. Kí ló dé? Bí ọba léèyàn tí ò bá yàn ìwọ̀n bá lè yàn bá yàn jagun. Kí ló dé? O tún bá fẹ́ ti bàbá ìgbọ́n ti ti kó para mọ̀ lọ. Ṣé o ta mọ̀ pé gbogbo ẹ̀ náà rí bó ṣe rí? Bọ̀ kò tún dá kí ọ̀rọ̀ aṣọ tájù. Ìtòlù pẹpẹ rẹ̀ àti pé eléyìí tó ń lé ní móbìlì kò síbi tí ò bá wọn kì í lọ tó bá lè rí móbìlì mọ́. Ìfòdó tó wá tó bá ti mẹ́ kínní tó bá máa débẹ̀ káwọn mọ̀. Ó fi rí nì kò síbi táwọn obìnrin kì í sọ̀rọ̀.
0: Ẹ ṣàánú wa ẹ̀yin ìyá wa àti mojí láti sátáláìta ọ̀rọ̀ wíkẹ́ nu àti
7: arábìnrin
0: ẹ̀ka rọ̀.
7: Present
0: sir.
7: Ẹ̀ka rọ̀ aga ẹ̀yọ́ gbà o.
0: Àṣẹ sà.
7: Gbogbo ń tà ń gba ẹ̀kọ́ ẹ̀ka máa gbà.
0: Bẹ́ẹ̀ni.
7: Bàbá ti ní sí àwọn bá lọ ọdún mẹ́rin táwọn bá rí ìjọba ṣe àwọn àgbọ̀wọ́ kẹ́ ẹ̀kọ́ má dìbò bá wọn. Kí ni táwọn afa ká afa mara lọ wọ́n ti táwọn fi ọdún bẹ́ẹ̀ni o tí àwọn bá ti rí ṣe o kọ́ yọ̀ dá wọn. Kí ni táwọn afa ká ṣe kò nídìí láti ń fa ma wọ́n ti di ọdún mẹ́rin tí wọ́n lọ sí àti ìdí ọ̀sẹ̀ lò. Àwọn nìkan ó gbé káàkiri kọ́kọ́ wà lọ́kàn wa. So kò sì jẹ́nu orí tó ń kẹ́ ìkádé ọlọ́kẹ́mi ni látàdìgẹ.
0: Ẹ káàbọ̀ sá ẹ ṣeun sá. Ohun tó yọ níjó tó bá ká ní lára lè yàn dínkù kù jò ní ẹlòmíì máa ń gbàgbé orúkọ rẹ̀ àtàbí bí ẹ̀rọ tó sọ. Ẹ lẹ́ka rọ.
7: Ẹ̀ka rọ sọ.
0: Yẹ sà.
7: Ẹ kú ètò ẹ̀kọ́ àtàwọn ọlọ́sà.
0: Yẹ sà.
7: Ọlọ́run àgbà sọ wọn.
0: Àmì o.
7: Ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ̀gbọ́n náà ti ń sọ látàárọ̀.
0: Bẹ́ẹ̀ni.
7: Ọlọ́run ọba aláàánú kò ṣàánú fún wa.
0: Àmì.
7: Ẹni atótónú wa ò gbọ́dọ̀ máa pọ̀ kò gbọ́dọ̀ pọ̀ jù. Lóòótọ́ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí mo rí pé ọ̀rọ̀ ọ̀dọ̀gbọ́n ni nítorí ìrònú wa ó máa yàtọ̀ òṣùgbọ́n tá a fẹ́ dá sí yẹn. So ọ̀rọ̀ tí mi bá sọ tẹ́lẹ̀ mi bá sọ tiẹ̀ náà ẹ̀hẹ́ ó máa yàtọ̀ tọ̀ síra wọn so gbọ́dọ̀ ṣe jáde ayé nìyẹn. Àmọ́ ètò kan ṣe pàtàkì jùlọ ń bẹ̀ tí nìkan ń bẹ ọmọ Nàìjíríà sí náà ni wípé gbogbo wa làwọ̀ làwà láyé 2012 fún gbígbà
0: yìí.
7: Ìgbà tó yọ sọ́sídì àwọn tí wọ́n pariwo ńgbà yẹn tí wọ́n kẹ́gùn ló wọ̀ tó ṣe gbogbo ẹ̀ gbogbo wọn ṣì wà láyé sí yẹn tí wọ́n ọ̀dẹ̀ sọ kankan. Àwọn bàbá wo yẹ tí wọ́n sọ́sídì yẹn ńgbà yẹn tó yẹ bá ti fara mọ́ 145 naira tó yẹ ká ti fara mọ́ táwọn fara mọ́ táwọn ó fara mọ́ 1,500 naira ń ṣe o. Àwọn ọmọ Nàìjíríà gbọ́gbọ́ ló yẹ kó máa pè ní jù tó bá rí ìjò tó bá rọ́mọ Nàìjíríà ọmọ Nàìjíríà lè yẹ kọ́kọ́kọ́ pa ọ́ tó pè jù.
0: Ẹ ṣeun sá.
7: Ọlọ́run ọba aláàánú kò ṣàánú fún wa.
0: Tó
7: ẹlẹ́tọ̀ gbé tán gbogbo wa nípa lọ mí pọ̀ máa di wákàtí ìjáde láti dìbò. Ẹlòmí máa ma sọ pé wọ́n ti mẹ́jọ máa gbé fún wọ́n ti mọ̀ kí ẹ já ìyẹn gbogbo ní kẹ́ ẹ jẹ́ ká fi sí máìdì wa.
0: Ẹ̀dùgbọ́n
7: bá ti gba PVC tó ti ṣe rẹ́gifẹ́sọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó mọ bó ti fẹ́ lọ gba PVC ẹ̀ tó bá ti ní kó tọ́jú ẹ̀ dáadáa. Ìbéèrè wa nìyẹn tá a máa fi bèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ìdájọ́ wa nìyẹn tá a máa fi dájọ́ fún
0: gọ́ọ̀kùn sọ ọ̀rọ̀ yóò le rá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀rọ àyìn bàbá màmá tẹ́ ti pè wá lágbára ọlọ́run ilé àtọ̀nà wa òní dàrú orílẹ̀-èdè nàìjíríà náà ní bàjẹ́. Ọwọ́ pàtàkì lọ́wọ́ gba àwọn tí wọ́n ṣùgbọ́n mi láàárọ̀ yìí kí n kọ́kọ́ mọ̀ kí Peter Olaniyi àti Razak Adéjàre tí wọ́n jẹ́ aṣojú wa nínú ilé agbára ń gbé. Ẹnjìnìá Morgan Peter àwọn náà wà nílé agbára lọ́hùn-ún Bello Oluwa ti mi leyin ohun na wa pelu mi iyen fun ti oro toni Akinwande Aliya ti ajo wa nle agodo ni Fagbinro Ekun mi Dayo Abdul Aziz Abib ati Karim Rachel ati Adeyemi Abdulrahman bakan na Joshua Akinola Basman ajo wa nle agodo ni loruko alasa to dari ile ise Jordan 105.5 FM Larry Johnson na ni mi ori Oluwagbemi Leke Omadebayo ni mo fi so fun wa pe ere gbogbo tu di loro la lagbara Olorun ta tu anfani ati pade titi igba na ile oni le wa ona ninu wa gburugura yo ni lu fun ajo awa la ma se nkan nkan oni se wa ipinle ko ni baje e karo

àìsọ̀rọ̀ tí mo ní tó ń dùn mí gan-an. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń bá mi tí wọ́n ń bèrè pé bàbá a ń gbàdúà àrípa àdúà. Lára ìṣòro tó dùn mí lọ́kàn jù tó lè jẹ́ kí máa lọ síwájú Olódùmarè ní gbogbo ìgbà, ó ní ìṣòro kí ènìyàn pẹ́ nínú àdúà kó mọ́ rípa àdúà. Ó máa ń dùn mí gan láti ìgbà kékeré mi ni mo ti ń wa. Ohun méjì ni mo kórìíra nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa. Mo fẹ́ kí àjálù dé kéèyàn tó mọ̀ pé àjálù ń bọ̀. Mi ò láìkí ẹ̀, mi ò dẹ̀ kí n fẹ́ kéèyàn wá ojú Ọlọ́run. Kí Ọlọ́run wá dàbí èké tàbí kí Ọlọ́run wá jìnà sí ènìyàn bíi pé kì í gbọ́ àdúà. Bíbélì wí pé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pé nígbà tí ó wà nítòsí. Àwọn ìgbà kan wà tó jẹ́ wípé bá a bá wá Olúwa tá a bá mọ̀nà ta fẹ́ fi gbà wá Olúwa, a lè pé kó mọ̀ dá wa lóhùn. Àwọn ìgbà kan wà tó jẹ́ wípé Olúwa ti lè kúrò nítòsí wa nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń pè é. Olúwa wípé ìgbà wà fún gbogbo nǹkan. Olúwa wípé òun kì í ṣe Ọlọ́run ìkà. Ẹ̀gbọ́n tí Jésù sọ nípa Ọlọ́run, ó ní ìjẹ́ ọmọ a lè béèrè àkàrà kí bàbá ẹ̀ kó fi òkúta lé lọ́wọ́, tàbí kí ọmọ kó béèrè ẹyin kí bàbá ẹ̀ kó fi edò tàbí àkekèrè lọ́wọ́. Ó ní bí bàbá tó wà nínú ayé bá a ti fún ọmọ ẹ̀ ní tó dára, ó ní mélòó mélòó ni bàbá yín tó ń bẹ ní ọ̀rọ̀. Ọlọ́run dára gan, àdúrà sì ń gbà. Mo lè sọ fún ọ lálẹ́ wípé àdúà ń gbà, ṣùgbọ́n ohun tó fa tó fi dà pọ̀ pọ̀lọpọ̀ wa ń gbàdúà táàrí pa àdúà, ó ní pé a ò mọ ìjìnlẹ̀ tó wà nínú ayé yìí gan. Mọ́mì mi, dáàdì mi, bọ̀dá mi, àǹtí mi, àbúrò mi, bó o bá gbọ́ mi lálẹ́, ayé yìí jinlẹ̀ gan o, ó jinlẹ̀ gan. Ayé yìí jinlẹ̀ débi wípé àwọn nǹkan tó wà nínú ẹ̀ tó o bá mọ̀, ó lè sọnù. Ẹ gbọ́ ọ̀rọ̀ kan tí bàbá mi kọ́kọ́ sọ fún mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí Olúwa ni pé if you don't know your mission on head, you can miss. Bó o bá mọ ibi tó ń lọ, ó lè sọnù nínú ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló kàn ń béèrè tí ò mọ nǹkan tó fà á tí ò fi rí pa àdúà lára ẹ̀. Òun náà ni mo ti ń sọ fún ọ wípé ọjà láyé, bó o bá mọ ọjà ayé ná, o lè mọ bó o ṣe fẹ́ jèrè nínú ẹ̀. Owó nísà, owó náà ni kò wá ṣe. Ṣé o gbàgbé pé Jésù pé àwọn ọmọ ẹ̀ ló pa òwe kan fún wọn, pé Ọlọ́run kan fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní owó tálẹ́ǹtì, ó fún ẹnìkan ní márùn-ún, ó fún ẹnìkan ní méjì, ó fún ẹnìkan ní ẹyọkan, gbogbo wọn ló ní kán lọ fi ṣòwò. Bí Olúwa ṣe ní kó lọ ṣòwò nìyẹn. Ọjà láyé yìí, owó ló wá ṣe ń bẹ̀, èrè ló dẹ̀ gbọdọ̀ jẹ. Ìjẹ́ mo gbàdúà fún ọ, ẹ̀mí ò fún tó ní kó lọ sọ́jà ayé kó kò fo bọ̀ kó padà lẹ́yìn ẹ. Màmá Sàmí, ẹ̀mí ò fún tó ń bá ọ̀rìn lọ́jà ayé tó fi da láàrú lọ́jà ayé, ẹ̀mí ò fún yẹ kó padà lẹ́yìn ẹ. Ẹ̀mí ò fún tó ní kó máa bá lọ́jà ta nínú ayé tó dẹ̀ jẹ́ wípé ìwọ ló ń kiri, ìwọ ló ń dààmú, ẹlòmíì ló ń kéré ẹ. Orúkọ Jésù Olùgbàlà kó padà lẹ́yìn ẹ. Má jẹ̀mú tó ní asán ló wá sọ́jà ayé, asán náà ló máa padà. O ní lérè kan, o dẹ̀ ní nípa kan. Kí pa Ọlọ́run kó pa agbára yẹ rẹ. Ayé yìí ọjà ni. Bó o bá dẹ̀ wá mọ̀ pé ayé yìí ọjà ni, ṣùgbọ́n lálẹ́ yìí mo fẹ́ kó mọ̀ wípé báyé ṣe jẹ́ ọjà. Òun náà ni ọ̀tá kan wà tó fẹ́ kó pò fo bọ̀ lọ́jà àyànmọ́. Bẹ́ẹ̀ ni sà, ayé yìí ọjà ni. Òfo lọ̀tá fẹ́ kó mọ̀. Mo ti sọ fún ọ pé ọ̀tá burú gan, òkùnkùn lágbára gan. Èyí tó dẹ̀ fẹ́ kó mọ̀ ni pé kó wà nínú òkùnkùn, ohun tó ṣẹlẹ̀ nínú ayé ẹ. Ọ̀tá ò ní kó mọ̀ ṣe làálàá, kó sá wà nínú òkùnkùn. Ọ̀nà tó le gbà tó máa fi ní láárí, ó lọ̀tá ń dòkòtì. Ọ̀tá kò bẹ̀rù ìtara ẹ, ọ̀tá kò bẹ̀rù àdúà ẹ, ọ̀tá kò bẹ̀rù àwẹ̀ ẹ. Ẹ gbọ́ sà, ọjọ́ tí wọ́n kọ́kọ́ sọ fún mi pé Satan trouble when he saw you on your knee. Ọjọ́ yẹn nígbà tẹ́mi náà gbà, mo wá bẹ̀rẹ̀ sí ń gbàdúà. Ẹrú o gbèsù bó o bá ń gbàdúà rárá o. Ìjọ tí mo rí inú Matthew chapter 4 òun ni mo ti rí pé Jésù lọ bí àdúà. Bó ṣe gba 40 days tán, òun ló dẹ̀ lọ pàdé ẹ̀. Kò tí ẹ̀ bẹ̀rù pé ó ti ní agbára, kò bẹ̀rù pé ó ti bá Ọlọ́run pàdé, kò bẹ̀rù pé ó ti bá ìbápàdé Ọlọ́run pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run. Ìgbà tó ní agbára yẹn gangan, ìgbà ló wá ba. Ẹrú o gbèsù bó o bá ń gbàdúà. Ẹrú o gbèsù tó bá sì sóru. Ẹrú o bọ̀tá tó bá lọ sí ibi àdúà. Ìfà àjẹ́ ń lọ church, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Àjẹ́ ń gbàwẹ̀, àjẹ́ ń sì sóru. Ṣùgbọ́n ohun tó bá èṣù lẹ́rù jù tó dẹ̀ jẹ́ wípé ó fẹ́ ṣe kò fẹ́ kó mọ̀, òun ni pé kó má mọ òtítọ́ béèyàn ṣe rìnrìn nínú ọjà ayé. Ẹ gbọ́ bíbélì wípé Ọlọ́run ayé yìí ó ti fọ́ wọn lójú
ki won baba ri mo le ododo olorun e gba eleyi ota fe ko wa ni ifoju ko ma mo ododo olorun ota fe ko wa ni ifoju bo ti ko gbadura to o mami mi si awe lo gba ba rara o gba ori oke lo lo o fe re lori oke ju pastor mi lo mami a ja pe iso oru lo se e o se e gba nti omo birin ye so oni lati ago mejo abale lo nti ma joko ti radio titi di ago kan oru ba ni o de tutu ma jis lago mere titi dago meje se olorun wa jebi rara o si gba adua sugbon se lo kuro se lo kuna lati mo otito to ye ko mo nipa adua bo ile isa bi ota ba fe be to fe ke eniyan ko so wa ye yi ko ma jere ke eniyan so wa adua ko ma jere ke eniyan so wa we ko ma jere ke eniyan so we mi ko ma jere o nkan to koko fe se ni wipe ko se awari ewo aye e ko wa ju sinu aye ha ibi ti mo lo lale niye o ta fe baja lale niye o ta fe bawi lale niye e gbo eleyi sa ire to fi adua wa o n bo ninu aye sugbon o ni ewo kan to ba foju ke ewo ye o ma lo omo to n wa ye o ni ewo kan be ni sa mami mi gbo mi dada aye e ni ewo o meka loluwa da fun e to dara gan to de je wipe o kawe o kawe o ma se o ma se bi mete ta ye ba wa to de dara ti emi asawo sawo ko sibo se ni sori re laye number 1 o ni asiki e be ni o kawe o kawe asiki e ma connect e me to ma se lori e gbo eleyi sa won lo bi ko ni wa o de fi oko dada asiki e oluwa ire fun e gbo sa e de ri elomi to de ni wa to de je wipe oko ti o ma na olufe e gbo mi asiki to wa lara e o lo ma so iru ejo to ma dapade o lo ma so iru ejo to ma sanu e o ti ota de nle lara eniye ko jimo e lara number 2 o ni ami e ami e e gbo nigba to sonu mo ni samu ye lowo ami samu ye so pe awa ko ri ami wa mo ko de si woli to mo gba o ni won ti gbe ase awon soke fun ami iru ami to wa lara e iru olore be lori iru lowo be lori to ba ri ran lowo ami e lo ti sonu to ba ja wipe won fi ese ru ni ami eru lo wa lara e to ba ja wipe won fi ya je ni ami ya lo wa lara e iru ami to wa lara e iru awon eniyan be iru egbe be iru ile be iru akoko be iru igba be iru adugbo be o lo ba gbe to ba ja wipe o n gbe nibi to ti le ri ran lowo ko mo wipe ami ko sile tabi ami arisa tabi ami agiju o lo wa lara e gbogbo ọdun to koja o ni mo fi treat ami a le treat e tan iketa o ni pe gbogbo edidi wonyi ati o ti olorun damo e o lo ni nkan ti oluwa fi ti edidi e edidi yen de lewo bee ni sa bi edidi olorun ba wa lori asiki e ota o le wole bi edidi olorun ba wa lori asiki e ota o le wole sugbon bo ba fe mu e laye ewo aye e o lo ma mu gbogbo e lo wa labe oro yi o lo lewo o nkan to de je wipe awon obi wa o kiyesi niyen ninu bibeli won ma wo awon nkan ti won o gbodo se awon nkan ti won o gbodo se won ma so fun iya o gbodo mu oti won ma so fun iya abi o gbodo kan mo e lori won ma so fun iya o gbodo gbe ya bi kan won ma so fun iya pe omo yi bayi bayi lo ma je bayi ni ewo eye gangan o ni satani ma wa a wa ju sinu aye e ewo ye o goke ri e gbo eleyi sa bo ba ti ri eni to n gbadura ti adura o gba ewo to n bere ye o wa lara e bayi ni o ni bibeli pe ni alejo alejo ye ba ti joko si ara e ko ni gba ki to n bere ye ko wa o gbo ti oluwa so wi o ni ibi kan wa to sopo laarin eniyan o sopo o po gan laarin awon eniyan eni afunlola ta afunlola sugbon ti ko si agbara alejo lo wa joko nibi to ye ka agbara joku o ta n pe ni alejo ye o ni ewo ewo lo joko saye e ogo to n bere ye o ti ki n foju ri oko o wa laye e omo to n bere ye o ti ki n foju ri omo o wa le omo e ile oko to fe joko ye o ti ki ni ibudoko ni oko o wa laye e ire to bere ye o ti ki n foju ri ire o wa laye e ohun lo fa to fi sare to fi dabi pe ere e o lo bee ni mami ohun loluwa ni ka le jade bayi agbode to wa lara mi eti o fe ko rere o laye duro agbode to wa lara mi eti o gba ki oko ko laye duro agbode to wa lara mi agbode to wa ninu ile mi agbode to wa ninu ise mi agbode to wa nibi ti mo wa eti o fe fara gba aye gba ire e gbo eleyi sa mama kan ajo n gbadura won de gbe
emi abode sara omo e pe ijo kijo to ba tin ra so fun omo ye emi akisa de wa fi si omo e lara bawo ni iya se mama wo omo e ko ma ra so fun emi akisa lo wa lara omo ye imole akisa lo wa lara e ijo ti ye ba tin ra so tutu fun odo ye de ya ye bere iya e gbo ile yi sa abode ni sa ise okoko ni sa ise otagbe ni sa o ti otagbe si o lara ni o lo je ko ma na daye ko ma kuta o lo je ko ma ri ogoro o lo je ki ogoro e ko ma fo o lo je ki re moto ko daye re o lo je ki se adua e ko ma lere o lo je ki lada ilu adua ko ma lere o la le jade mo be so fun o pe bo ba te gba adua yi awe ni awe la ma do fi gba a o gba wedi on la Thursday oluwa wi pe so fun gbogbo eniyan to ba be

0: tó náìsí ẹ kò ní jẹ́ kó lórí orí ọ kò ní jẹ́ kí àwọn tó fẹ́ rajọ òkú ẹ kí wọ́n yà lọ́dọ̀ ẹ torí ohun tí kì í fojú rí ìrànlọ́wọ́ ó wà lára ẹ ó náà pè ní èkúta nínú ọjà ayé yìí báyìí bá ti lórí ọmọ tó wà ẹgbẹ́ ọjà lé lórí kò ní ta òkùnkù tó wà lára ẹ ni ó ní èkúta tó wà lára ẹ olúwa wípé sọ fún gbogbo ẹni tó bá kíà àti gbọ́ ẹ pé kó dúró níwájú òun lọ́la káàjọ gbàwẹ̀ ẹ̀wọ́ ẹ̀ ní àbọ̀dè tó kó èkúta pani lọ́jà àyànmọ́ ẹ jáde lọ gbàgbé látàlẹ́ àná mo ti sọ fún ọ pé tó bá fẹ́ lọ sí ọjà méjì ló wà ọjà káràkátà wo ló ná ṣùgbọ́n àwọn ọjà tó wà tó ń pè ní ọjà àdájú ọjà yẹn wà lápá kan ó ní wọ́n pè ní ọjà pàṣípààrọ̀ àwọn alágbára ló máa ń ràn ògo tó bá gbà lọ́wọ́ ẹ inú ọjà yẹn náà ti máa ń tà ó tẹ̀lé lọ́bẹ̀ lọ́gbà nǹkan yẹn padà pẹpẹ ló máa ránṣẹ́ pẹ̀lú ẹbọ pé lọ bá mi lọ sí ọjà pàṣípààrọ̀ ó tí wọ́n gbà lọ́wọ́ mi tó fẹ́ kò gbà lọ́wọ́ mi bá mi rà padà mo wá sọ pé tó bá fẹ́ bẹ pẹpẹ níṣẹ́ wàá 900 wàá dúró nínú ilé mo fi 900 ran ẹ níṣẹ́ pẹpẹ bàbá àdúrà fẹ́ mi dalẹ̀ mo fi ran ẹ níṣẹ́ lọ sí ọjà pàṣípààrọ̀ ohun tó pààrọ̀ láyé mi bá mi gbà padà fi 900 tiẹ̀ fi sínú àkáǹtì mo pè fún ẹ 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB olórúkọ báǹkì yẹn wà wá rí sí Christ Apostolic Church Faith Revival Assembly nínú ẹ̀ tàbí o lè fi sínú àkáǹtì tèmi gangan 3 0 4 0 4 7 0 2 5 1 bọ́ lẹ́ẹ̀kan sí 3 0 4 0 4 7 0 2 5 1 First Bank Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ Olúmarí nínú àkáǹtì.
1: Nọ́mbà tó lórí ọ̀fẹ́ àti pèlè léyìí 0 0 29 30 57 28 0 0 0 29 30 57 28 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 0 8 0 2 8 6 1 2 2 3 8 0 8 0 28 61 22 38
0: má dalágunlá ṣé kò wá wo tọ́lọ́run máa ṣe fún ọ ìrànlọ́wọ́ débà ọ ojú òní tí ọ yọ dára fún ọ à ń pàdé lọ́ra nínú àwẹ̀ God bless you ó máa yọ̀ ló máa sùn.
2: From Lagos, this is
3: your 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for

0: Hallelujah. Láti Celestial Church of Christ Oyikimo Ole Cathedral ni Kola ni Paja ni Ilu Eko bakan na ni atan bere ni waju goro ni atan bakan na ni Ajinde ni Singer ni Ewupe bakan na ni Korulegbe Technical bakan na ni ni etin se Igboro ni Shodari Street ni King of King ni oruko church wa nbe yo dara fun wa
1: ma
0: je ma se a wa ni akoko wakati a sese lori radio ba de sese fun wa
1: a
0: ni parada line loni akole oro wa ni egan ohun to de je egan je ohun to na agbara gan o le je ke won fun re popun so tabi ko pare danu sugbon ninu ogo le gan wa ninu egan ni ogo wa nigbati egan ba pari ise re tan ogo lo de ma nku tele gan ma lo àwọn tó ti sọ̀rọ̀ ẹ̀ lánàá tó ti bu lánàá wá padà wá kò jẹ nítorí pé nígbà tí wọ́n rí ọkùnrin afọ́jú yẹn wọ́n ti gàn lánàá pé ẹ̀rí afọ́jú inú ilé afọ́jú yẹn ni kẹ lọ rògì wá fún mi kẹ lọ rà kí nìkan bá wá fún mi jésù wa ń kọjá lọ àwọn ọmọ yẹn wá pẹ́ wo bíbá ẹ wẹni tó ń pilá afọ́jú iṣẹ́ ẹ̀ṣẹ̀ yá tàbí bá bẹ́ẹ̀ ni jésù ní ká lè fi ṣe ọlọ́run wọn ni lẹ́sẹ̀kẹsẹ̀ jésù tó fi rí àmọ́ ó fi pọ̀ lójú ó ní másọ̀rọ̀ ẹnikẹ́ni pé mi ni o ṣùgbọ́n àwọn tó rí ọ̀rọ̀ rẹ di àríyànjiyàn bí mo ti sọ lónìí o ọ̀rọ̀ rẹ bá di àríyànjiyàn àwọn tó ti fẹnu tẹ́ḿbẹ́lú ẹ tó ti fẹnu ṣátẹ́ ẹ tó ti fẹnu pẹ́ẹ́tì ọ̀rọ̀ rẹ bá di
1: àríyànjiyàn
0: o ò ní kú fún ọ̀tá àánú àdìde sí ẹ o ò dẹ̀ ní ṣàìsàn ọfà kan wà tó máa ń pààyàn kò ní bẹ́ẹ̀ o ìyẹn tá a bá sọ pé ká sọ lórí ẹ̀gàn sórí ohun téèyàn ò ní ni wọn máa fi ń gànyàn ohun téèyàn ti ní tí ò sí mọ wọn máa fi ń gànyàn ohun téèyàn ti jẹ téèyàn ò jẹ mọ wọn máa fi ń gànyàn ibi téèyàn ti dérí tí ò sí níbẹ̀ mọ wọn máa fi ń gànyàn ohun téèyàn ní bóyá iná jo bóyá ó lè kó lọ tàbí èèyàn ta nítorí gbèsè sí kan torí gbogbo business téèyàn jèrè inú ẹ náà rísìkì ni èyí téèyàn jẹ gbèsè rísìkì náà ni wọn máa bu ẹ rárá lé ẹ kò ní mọ́tò mọ ẹ̀gàn ni ṣùgbọ́n bóyá òun kẹ́gàn yẹn tóbi tó jésù lórí gbogbo wọn níjọ́ jésù wọn máa mú ògo jáde èèyàn kì í rántí ẹ̀gàn yẹn mọ́ bóde gbàdúrà fún ẹ ìyanu tó máa jẹ́ kó gbàgbé ẹ̀gàn rẹ ìyanu tó máa jẹ́ kó gbàgbé ìṣòro rẹ ìyanu tó máa jẹ́ kó gbàgbé ìtìjú ẹ ọlọ́run máa ṣe fún ìyẹn ni kò mọ̀ pé láìsí ẹ̀gàn kò sí ògo má wàá torí ẹ̀ wàá ronú èmi tí mo ti wà láyè báyìí tẹ́lẹ̀ kí ni ká ti gbọ́ pé rúmi ló tún wá dàbà ẹ̀ ó possible kí irú ẹ̀ rí bẹ́ẹ̀ fúngbà díẹ̀ ni kì í ṣe láéláé ẹ̀yàn wọn náà já gbàdúrà ọ̀tá tó súnmọ́ mi tó ń ba tèmi jẹ́ ẹ̀mí mímọ́ ẹgbẹ́ kulẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀tá tó ń bà jẹ́ nígbà tẹ́mi tó ń ṣe olú ẹgbẹ́ kulẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́
2: Oṣoro lara koṣoro oṣoro balọrun wa lati sọrọ wa dayọ oṣoro bẹlẹda wa lati sọrọ wa dayọ ọrọ wa koṣoro koṣoro.
0: Ẹ jẹ́ àtúntò gbàdúrà lẹ́ẹ̀kan sí olúwa ohun tó fi pamọ́ sínú ayé mi tí wọ́n ń pè ní ẹ̀gàn èyí tó ń pè ní ìtìjú láyé ọmọ mi ni láyé mi ni ìbínú tíbínú bá pọ̀jù ó máa ń dẹ̀gàn o bọ́rọ̀ sọ bá pọ̀jù ó máa ń dẹ̀gàn wọn ló tún dé aláfẹnuwa jam oníbínú ni tó bá ti bínú gbogbo nǹkan ló máa bàjẹ́ ohun tó ti tún ṣe àbàjẹ́ tó bá bàjẹ́ tán lójú àwa là á bẹ̀rẹ̀ sí sunkún òun fúnra ló fẹ́ ọwọ́ rẹ̀ kẹ́rù kó lé àwọn ọkọ kiri ẹ̀gàn ti ẹni bó dẹ̀ ṣe yẹ́ iná ló ṣe òun náà ẹ̀gàn náà ni pé bóyá ṣọ́ọ̀bù yẹn ló ti padà tó bá ti ṣọ́ọ̀bù tó bẹ̀rẹ̀ oṣù mẹ́ta kò ní sójú owó kò ní sí èrè mọ́ ìtàn fi kan òun nìyẹn tí ó bá wá múra láti lé e jáde kó wà níbi ìpéjọpọ̀ àdúrà níbi tán ti lè mójútó ọ̀rọ̀ rẹ̀ tẹ́gàn yẹn ti lè kúrò ẹlòmíì ò máa ń tọ̀lé ni ẹlòmíì máa ń tọ̀lé ẹlòmíì aláburúkú ni ìbálòpọ̀ ojú oorun ni ẹlòmíì alálà pé òun báwọn ní village alálà pé òun fọṣọ lójú oorun ẹlòmíì alálà pé òun kaata lójú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi pray fún ẹ lónìí o gbogbo ẹrù tó ń gbélé ẹ lọ́wọ́ iṣẹ́ tó ò ṣe tó ń gbélé ẹ lọ́wọ́ tó ti inú àlákàlà wá odò ẹ̀yàn wọn náà já gbàdúrà ẹ̀gàn tó fi pamọ́ sínú ayé mi èyí tó ń bèrè ẹ̀mí mi jáde ọmọbìnrin kan wà nígbà kan ẹ̀mí burúkú ló máa ń yọ lẹ́nu a dẹ̀ máa filẹ̀ pé ọkùnrin sùn pẹ̀lú òun a dẹ̀ fọwọ́ kó nǹkan ọkùnrin jáde lójú ara rẹ̀ ẹ wo ẹ̀gàn yẹn bóyá tóbi tó ṣe rí ko si we ko si o ti kawe kawe kawe kawe ko sona ba yo kori we ka kori se ko gbogbo on ton ba tin se o ma ko ni brain e ni nitori pe kini o won ti ri ogojo waju e won de gbe opolo re kuro won gbe nkan mi si lopolo ni o ba ti ro nkan po sele bayi nkan e de ma sele lese kese ni bi temi okunkun yen lagba ade sugbon lojo kojo ko lo ba jesu pade gbogbo kini e de lo eyan mo la je gbadura ni bi ton de mi mo ni bi ton fi egan de mi mo ni bi ton fo bi je de mi mo ni bi ton fi akoba de mi mo ni bi ton fi tiju de mi mo oluwa tu mi si anu to ma da ire aye re pada anu to ma establish in big way anu ye we wa o ni seru o ni subu e je so fun gbogbo ene ka to wo na oro lohun lo deeply lost lie ni yi gangan gbogbo en to gbo pade yi mo fe je keja pade ma gbe gbagbo e ani awon se to po lady lati se eni to ba wa ni bi na se to koja a mo pe olorun si wa olorun se olorun wa bi tatijo awon eniyan ni o wa bi tatijo oko wa de bale iwe luke ori kini ese keje ori sugbon won ko bi omo awon wo ni okunrin sise takudagun ni waju oluwa fitura e lo ma nfin eni to si daada ni sugbon satani gbe egan kan ni lowo airomo bi ni iyawo ti darugo ti we menopause oko ti we menopause sugbon sibe sibe angele ba pari lojo kan olorun ranti re lojo kan yen mo pray fun e gbogbo to la koja ose yi ni ko ni dola olorun ranti e olorun ma ranti e nigba to olorun ranti sakaraya olorun saanu fun o bi ogo lomo egan yen de ko le won ile won dile alayo ile te na ma dile alayo je lori wa sori keta ese kini ololukulu gbogbo ni akoko wa fun ati igba fun sai gola bi orun iyen ni ko mo pe o to la koja ki so pin rajo ogo si ba lodo re o de arogolo olo re nta ko yen we asa 59 number 1 so pe ki ese owo oluwa kokuru lati gba ni be si ni eti re ko wo ti ki o fi gbo sugbon kini o je ki egan kuro aise dede ngba mi o ma fi ogun kun ogun eyan o ma fi jakade kun jakade eyan o ma fi ponju kun japonju eyan aise oto ati aise dede o de ma je ki soro eyan ko ni ojo pipe ati odun pipe iyen ni ko mo pa owo oluwa kokuru lati gba ni eti e ko wo ti ko fi gbo aise dede ki je ki on balance eyan o de le wa no ese ko ni ko ro fe ma po si Paul wi pe kamari mo de gbadura wa ara anugba omo da de bale anyway Isaiah 43 number 7 do pe olukuluko eni ti mo da won pelu ogo ni lori ologo ni emi ni puro fe ma ronu jina o ma dupa ye ti e o ti e sonjo te nikan lo eni to ti fail ti o si reti fun mo le to ti ku yen won ti gbe sin won ti gbe egbin ko si ona abayo fun mo mo de pray fun e ona abayo ma wo fun e
1: amen
0: okan re de ma bale o de ma rogolo ojo de ni ti e o de ma jere adura iyen ni fere lokan bale wa re anugba o iyen ni mark 5 number 20 number 2 to 13
3: nigba ti o si tinu
0: nigba to tinu oko jade bo bo si apakeji okun nilu awon ara gadara jesu pade okunrin kan okun oro egan yo je kan ri oruko re mo ni emi aimo won oro ti oruko re mo isoro e na fi npe were ara gadara were gadara o tinu bo jade wa bo de se jade jesu lo pade bo e pade jesu o de be se pariwo jesu omo david ki lo se temi ti e fi mi le mi temi gbe ni e emi mo pa won lekun ni bi bayi emi ni mi o je pon family yen kon ni ojo ayo sugbon jesu be oruko re o ni lejo ni ohun jesu wi pe ko jade o ni ma jile mi yare nikan ran mi le sa gbo elede nigba to de be opolopo agbo elede o le gba jesu ran won lo sinu okun won de se gbe won na nkan kan wa nu aye e won ko ja gbadura gbogbo n ton pa mo si mi lara to n gbo mi loju mi lojoojumo emi mo ti jade lara mi àwọn obìnrin kan wà tó pé tí wọn ti fi ọkọ ọkọ yẹn máa da láìní àwọn ọkọ wọn ṣàjẹ o wọn tó fi pamọ sí wọn lára ni àwọn míì wọn ti lò wọn tó bá fi ọkùnrin ò ní nímọ àwọn olóògbé máa bọ ó sì ṣẹlẹ̀ sí pẹ̀lú ọmọbìnrin kan tó bá ti fi ọkọ wà àwọn ọkọ yẹn òun ò ní nímọ àwọn ọkùnrin yẹn máa ní òun máa ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló máa gbà wọn sílé mọ́tò ẹ̀ náà máa lò tó máa ti kó wọlé ẹ̀ ogo tiẹ̀ máa rá táwọn ọkùnrin yẹn bá ti wá ní wọ́n wá rí pé kò tún wúlò mọ́ wọn lọ gan mẹ́lòmíì àwọn ẹlòmíì ló máa ń gbádùn wọn a tún bẹ̀rẹ̀ bìgínì padà ó wá ń sunkún irú kí leléyìí ṣùgbọ́n ẹ̀gàn ni ayé ló fi ṣe ká fún pé pọ́pọ́ ọmọdé ru ẹ̀rù ni kò ní rẹ́ni bá ru ẹ̀rù èmi súre fún ẹ o bí rẹ̀ bá jẹ́ tiẹ̀ gbogbo agbára tó ní kó máa dá gbé kó máa dá sọ kó máa dá nǹkan ṣe kó máa nórí ọkọ kó máa nórí ìyàwó kó máa ní ọjọ́ ayọ̀ agbára ẹ̀ wọ̀ ọkọ̀ rẹ̀ dẹ̀ balẹ̀ ó lọ rógòlò orí wa jere adura iyan ni 2 Corinthians 5 number 17
1: tori na
0: nitori na
1: iyan ni ke ni ba wa
0: ni ke ni ba ti wa wa nu
1: Christi
0: o wa ti jo yen ni ko mo pe fi ara re le Christi o ti di eda tutun ohun ati jo yen ni soro yen o ti lo yen mo fi reti e ni oni ni olujo wa ni command leyin fence command ni call road to lo si ota yen to lo si paja yen na ni number 7 ni okimole street bakan na gbe nte wa ni pararija ijigun eyin te wa ni aboru eyin te wa ni agbele kale eyin te wa ni paja eyin te wa ni baruwa eyin te wa ni gondo eyin te wa ni dimu eyin te wa ni sheri ti de ti se yanoba mo fe ri ni ola ola se pataki ko si bi dojinju fa dura olorun do di e iwo le ri kan ise to bo lowo eyin olorun ma se to da ju e ja gbe ri awon
3: mi last week mi mo so ngba mo so mo ala la pe on the offer wọ́n ṣe yí ọfà yẹn ní mọ́ pọ̀
1: orúkọ yóò wà nígbà yìí
3: mary seliat mo ń gbé ní amen street ní mo ṣàṣe fún wọn lálàá yẹn mo ṣàṣe ẹni ọba ṣe kó ṣe mọ́pà bó ṣe gbébà mọ́pọ̀ kíkẹ́ lórúkọ jésù lọ́pàá ìṣe gba ẹgbẹ́ mi kọjá lọ ni bẹ́ẹ̀ni ẹ ṣe ni pé ọfà ní ọfà ní ó tún mọ́tò ó bẹ̀rẹ̀ sí di ìpinnu mo ṣáà kí pé bá ṣe parí kọ jésù gbogbo yẹn á tú owó yá tuntun dì máa tún kí gborúkọ jésù òkun yá tún kí mo ti tají.
1: gborúkọ jésù òkun ṣe òkun jẹ ẹni máa ń pè ní àjẹ ẹ̀dá rẹ ẹni máa ń pa yá pọ̀ ní àpọ̀ pa àpáyẹ àpá rẹ ẹ̀ ní pọ̀jọ́ lọ́jọ́
3: lọ́jọ́.
0: ẹ̀rí àwọn ẹ̀rá ti gbọ́ yẹn tí ẹ náà máa tó dé ẹ̀rí ẹ̀dẹ̀ ni kò ní ṣe gbé pamọ́ àwọn ẹ̀rí kan wà téèyàn kì í sọ wọ́n máa ń rí inú ayé èèyàn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ń wojú fún ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ń wojú fún iṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò rò pé máa travel tó bá rẹ̀ ní canada tàbí america bẹ́ẹ̀ lè rí rẹ̀ máa rí rántí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16 ẹ pè níbẹ̀ yẹn whatsapp nìyẹn pẹ̀lú
4: whatsapp ẹ lè fi ohun ránṣẹ́ fún ọ̀tọ́ bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
0: ẹ̀rọ kejì òun ni
4: 080-50-50-27-27-56-21-21
0: ẹ̀rọ ìkẹta
4: 070-70-69-94-99-92
0: pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ àdẹ̀lá ilẹ̀kùn àṣí òun ni echo bank 38-12-15-58-68-43-38-12-12-15-15-68-63-43 banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyin fidelity bank ni o ma gbe celestial church of Christ Ikimole Ayo parish òhun ni
4: 411-411-01-89-25-252
0: 411-01-01-89-25-252 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41 ẹ̀lẹ́wọ̀n oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50 number 5 máa sọ

0: ìyanu yóò dẹ̀ yà ọ́ lẹ́nu orúkọ mi ni wòlíì ọ̀la rẹ̀ wájú bá mi kọ́lé àrólé ọ̀bádáre ìròyìn ayọ̀ ni mo mú abá ọ lónìí bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà ìrànlọ́wọ́ àtòkè wá yóò dẹ̀ wá orí àjọ àdúrà ọ̀sẹ̀ yìí ló máa kó bí olúwa ti wà gbogbo tó ń wà ọ̀run tó fi tẹ̀ ọ́ lọ́wọ́ ní orúkọ jésù ẹ̀yẹ ọmọ ọlọ́run ìwé matthew oríkẹjọ ẹsẹ̀ kínní ó ní bí jésù ti ń ti orí òkè sọ̀kalẹ̀ ọ̀pọ̀ èèyàn sì tẹ̀lé lẹ́yìn ó wí pé ọkùnrin kan sì lọ gba pé ǹjẹ́ ìwọ fẹ́ ó ní mo fẹ́ ǹjẹ́ ìwọ lè mú mi láradá ó ní mo fẹ́ bíbélì sọ fún wa wípé adẹ́tẹ̀ ni ọkùnrin náà jésù dẹ̀ fi ọwọ́ kàn án lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀tẹ̀ yẹn dẹ̀ pòórá òun gbọ́ mi lónìí mi ò mọ́ tó ń wá o gbogbo ẹ̀tẹ̀ gbogbo iṣẹ́ àṣetì gbogbo iṣẹ́ failure gbogbo iṣẹ́ promise and fail tí ajé ṣe sí ajé rẹ lórúkọ jésù kò bẹ̀rẹ̀ sí bàjẹ́ ẹgbẹ́ yẹn wọ lọ níbi kíni tó ti ń gbọ́ mi kò sún tó burú tó ẹ̀mí rejection ẹni tó bá ní ẹ̀mí rejection lára ohun méje la máa experience number one ẹni bá ní ẹ̀mí rejection lára kì í rí aláàánú bí ayé èèyàn mọ́tẹ̀ ti rí aláàánú ayé èèyàn ti bàjẹ́ nìyẹn ayé ẹni tí ò bá rí aláàánú ayé ẹni yẹn ti bàjẹ́ nìyẹn ẹni tó bá rí àánú òun ni ayé ẹ̀ máa ń progress gbọ́ mi ibi tó bá rí àánú gbàdé ibẹ̀ láyé rẹ̀ máa ń dáadé ibi téèyàn bá ra àánú gbàdé ibẹ̀ láyé máa rọrọ̀ lọ́rùn dé ibi téèyàn bá rí àánú gbàdé ibẹ̀ ni wọ́n ti máa ń ní ìfọ̀kànbalẹ̀ ọ̀pọ̀ èèyàn wọn ò mọ̀ wípé àárí àánú ló fi wà níbi tó wà wọn ò mọ̀ bóyá iṣẹ́ wọn ni wọn ò mọ̀ bóyá ọgbọ́n orí wọn ni no ẹni tó wọ́n máa rí àánú gbà nínú ayé ó gbọ́dọ̀ béèrè fún àánú eléyìí ni mo gbà ládùúwà fún ọ àánú tó kọjá ojú orí rẹ àánú tó kọjá ìmọ̀ rẹ lórúkọ jésù mo ní kó wá orí
1: amen
0: àánú jẹ́ ohun tó lágbára nínú àjọ ayé èèyàn ẹni tó bá ní ẹ̀mí rejection lára ó máa ní kó padà wá kó padà wá ẹ jẹ́ kí n sọ sórí kan lójú yín first time tí màá lọ sí american embassy láyé mi bá a ṣe tò tí gbogbo èèyàn tò tó ń pè wá gẹ́gẹ́tì kíní kan nọmba kíní kan ìgbà tó kù díẹ̀ kò dé ọ̀dọ̀ mi olúwa ní kúrò lẹ́yìn ẹni tó wà lájú mi ọ̀rọ̀ tí mo ń sọ ti ṣẹlẹ̀ tipẹ́ olúwa ní kí kúrò lẹ́yìn ẹ̀ mo dẹ̀ wojú ẹ báyìí olúwa ní kúrò lẹ́yìn ẹ̀ mo ṣe kúrò lẹ́yìn ẹ̀yẹ mo join another line bí mo ṣe join another line èyí ọmọ ọlọ́run gbogbo àwọn tó wà ní line tí máa yẹn wà òyìnbó tó dẹ́ wọn lóhùn ó kánṣu ìpínlẹ̀ náà ni ẹnu go ẹnu wo ó mọ̀ fọ pépà ni kọ́ máa lọ kọ́ máa lọ kọ́ máa lọ bí mo ṣe join ibi tí mo join yẹn ẹni kan ṣoṣo àwájú mi gbàtí ìwé ẹ máa pè mí aṣọ mi nìkan ló ń sọ òun lẹ́kàjọ tí mo wọ̀ òun lẹ́kà bó ṣe fún mi visa nìyẹn bí ìgbà kú lẹ́yìn ẹni yẹn ẹ̀mí rejection ti wà lára ẹ̀ gbogbo àwọn tó wà lórí kíù láì inú tó wà yẹn pátápátá gbogbo náà fún visa but àwọn tá láì tí mo bọ́ sí yẹn gbogbo àwọn tá wà ń bẹ̀ bíi mẹ́fà lọ fún láti 1-6 but láì tí mo kọ́kọ́ wà tó lórí kíkúrò mẹ́yẹ wọn fún wọn torí pípé ẹ̀mí rejection ó wà lára ẹ̀ and ó tó burú eléyìí o nípa rejection tí ẹ̀mí rejection bá wà lára èèyàn ó tó burú eléyìí o ó máa kó rọyàn yes ẹ̀mí rejection ó máa rọyàn ẹ̀mí àtakò ó máa rọyàn bí orí rẹ ṣe máa rọyàn bẹ́ẹ̀ ni olórí burúkú máa rọyàn mo gbàdúrà fẹ́nìkan lónìí bí olúwa ti wà tí ẹ̀mí rẹ wà ẹ̀mí rejection ó fi ayé rẹ sílẹ̀ ọjọ́ kò ń mọ̀ràn ó gbé gbà ọjà sílẹ̀ ó rí ọ̀rá ṣé o mọ̀ pé iṣẹ́ rejection ni ó lọ sí embassy wọn fẹ́ ní visa ó ń sọ wípé ọkọ mọ these days wọn fẹ́ wọn ní visa ó ṣe tó ní títí ẹ lọ fún fáwọn ẹni visa tí máa ń ṣe ẹ̀mí rejection ìwọ ọkọ oní olórí ọkọ báwọn kan gbẹdùn ọkọ náà ń pàtó ní pé ẹ̀mí rejection a máa bá ọ̀nà èèyàn jẹ́ a máa bá iṣẹ́ èèyàn jẹ́ láti ràn lọ́wọ́ ọlọ́run yóò fẹ́ láti gborí ẹ sókè ọlọ́run yóò fẹ́ láti la ọ̀nà fún ẹ ọlọ́run yóò fẹ́ láti sẹ́wọ̀n ìyanu nínú ayé rẹ gbọ́ mi gbogbo ẹ̀mí rejection gbogbo ọ̀fà rejection gbogbo ọ̀fà ìpadà sẹ́yìn tí ayé fi ń ja ológun òní ló kò lu ayé rẹ sọ pé ọ̀fà rejection nínú ayé mi jáde ọ̀fà rejection nínú ayé mi jáde ẹni tí rejection máa ń bàjẹ́ pásítọ̀ a máa fún àwọn èèyàn mí lówó wọn ní fún lówó ọlọ́run kan sọ sórí kan fún mi wòlíì ni wọ́n lọ gbàdúrà fún yàrá àbújá àwọn mẹ́rin lọ lọ́bẹ̀ máa yẹn dẹ̀ pé gbọ́ ó dẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó dẹ̀ fún ọ àwọn mẹ́ta lọ́wọ́ ìkẹ́dọ́kù ó ní wọn àpapọ̀ ránṣẹ́ sí dí ò ní ọ̀rẹ́ mi ní wọn ò lè ránṣẹ́ sí láàrin èèyàn mẹ́rin wọ́n ṣeré fún èèyàn mẹ́ta wọ́n fẹ́ nìkan lẹ̀ ọmọ ọ̀sùn tó lè pààyàn lọ́kọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni pé ìbànújẹ́ burúkú ni kí a gbé èèyàn máa dìde lẹ́gbẹ̀ẹ́ èèyàn kí a má lè dìde ó burúkú ni kó máa ṣẹlẹ̀ sí èèyàn dìde kí a má lè dìde ó burúkú ni ọmọ pé nǹkan burúkú ni kí a gbé lówó lọ́wọ́ kí wọ́n má lówó lọ́wọ́ ó burúkú ni ọmọ fún burúkú ni káwọn ẹgbẹ́ ìrọwọ́ ilé sọ kó má lè rọwọ́ ilé sọ ó burúkú ni kíyàn máa tọ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ ó burúkú ni mo ń gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi lónìí gbogbo iṣẹ́ burúkú tá a ṣe sọ ti ṣe àmì àdẹ́tẹ̀ ní ara rẹ kó bá ṣe pò rà ó ti ya ní wòlíì ó pọ̀kù lọ ó ti borí òkè ó pọ̀kù lọ ó lúwa ló sọ bẹ́ẹ̀ fún mi o ó ní ìránṣẹ́ mi gbé ìpàdé ọdún mẹ́ta ìkàlẹ̀ pé ní night of many miracles a ti bẹ̀rẹ̀ ní alẹ́ àná yìí lábẹ̀rẹ̀ ọjọ́ wednesday lábẹ̀rẹ̀ wednesday thursday friday ọjọ́ mẹ́ta ni jẹ́ kí n sọ fún ẹ ohunkóhun tó ń fẹ́ ní alẹ́ èyí tó ṣe the first day wá wo ẹ̀rí iṣẹ́ agbára tó ń wá ṣe lórí òkè yìí ohun tí ayé gbà lọ́wọ́ rẹ lórúkọ yéṣu ọ̀run dẹ́gbẹ̀dà fún ọ olúwa wípé kí n pín ìyàn fún gbogbo ènìyàn gbọ́ mi iṣẹ́ wo ni tó lágbára ni o olúwa ní kí n pín ìyàn fún gbogbo èèyàn ìyàn yẹn la máa pín ní alẹ́ ọjọ́ thursday gbọ́ mi o iṣẹ́ ọdún 24 gbọ́ mi o ó wà very very important gbogbo ibi kíbi tó bá ti ń bọ̀ bákàrẹ̀ street ní genesis bus stop ní iṣẹ́ ìdìmọ̀ ní ẹgbẹ́dá mi ò mọ iṣẹ́ ayé lórí ayé rẹ mi ò mú àṣàsí mi ò mọ èpè bọ iṣẹ́ yẹn lúlú ayé rẹ jésù gbàjẹ́ olúwa ní ká ṣiṣẹ́ lórí rejection ọ̀pọ̀ èèyàn kò ń gbàdúrà ni kò gbádùn àdúrà ọ̀pọ̀ èèyàn kò ń ṣiṣẹ́ ni kò gbádùn iṣẹ́ ọ̀pọ̀ èèyàn kò ń tírápù ni gbogbo ohun tó bá iṣẹ́ kò wọ́ọ̀kì bó ṣe ń gorí òkè ló ń gbu ìpẹ̀tẹ́lẹ̀ kò ní kankan gbà mú torí pé àmì rejection wà lára ẹ̀ ohun kejì tí wọ́n á fi mọ̀ pé àmì rejection ni wàá máa lálákàlà ẹni míì olúwa sọ fún mi ní ìsọjí ní alẹ́ yìí wọ́n tó obìnrin kan wà bí wípé tó bá ti láàlà irun orí ẹ kò sínú lórí ẹ bọ́ tó bá ti yí irun wà lórí ẹ gbogbo àwọn ọkọ báyẹn ni àwọn iṣẹ́ burúkú wọ́n máa ń ti bí àlá

0: Friday. Alaru lori woli. Alare waju. Ankole aroya badare be. Ajo Wednesday 23rd. Big Friday 25th September 2026. Iyan oju oroju. Eyi oju ese. Ajaga ogun ta bi payo ma ja. Ilekun ere lowo yo ma si fun gbogbo eyan. Pelu si agbara ti Jesu ma se ni pase ere lori oporanse. Awon olorin emi Sola Basa Voice. Aroli obadare prophet Olare waju. Ankole yo ma sure loruko Jesu. Eri iyanu yo ma fara. Latojo Wednesday 23rd, Big Friday 25th September 2026. Lago Maru 5 PM. Gbogbo ere New York Christ World Gospel Ministry number 8 and 10. Pakare Street, behind Petro Pamphlet Station, Isere Igano Road, Lagos. 081-844-8-1941. Testimony re daju enu Oluwa lo so be.
1: Isoji ati be lati ale yi Olado Thursday lojo keji. Iyo l'Oluwa ni pe bami o nbo bi bayi o ni bi to nbe dinner oga ayo mo ta so ni pare e to ba dide asa eri ayo mo Oluwa bi pe ni contact o seven ale ki pe iyo fun go gbe niyan bami Oluwa so be ni o to ba mu o nbo bi lo ni tumo si pe o wa lara awon ta ara mi si o wa aye to ni ileri o ni se mo lara owo yen gbere la online ni ojo Thursday ni ago marun ni ko ti de o tori awon eyan ma ku gbe bi won wa won bi ki yo ye de to Oluwa mu so be pe ki pe gbogbo eyan e tete de ni ago marun ni Pakare Street e je ko ju won na fun yin
2: fun gbogbo eyin ti e gbo lati agbara orije e wo ona ke de iyanoba ti e ba ti de iyanoba ẹgbọ́n mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìjíbù ẹ sọ fún orí pé genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ tí ẹ bá ti dé genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún orí pé bakari bí church yẹn lọ ọmọ àgbẹ̀ ń débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti ojú òré bàwá ìtèrè ẹwọ́ ọ̀nà kẹgbẹ́ abẹ́sọ gate ní ẹgbẹ́ honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún pé bakari bí church yẹn lọ ọmọ àgbẹ̀ ń débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti sango tó gate alákùkọ ẹwọ́ ọ̀nà kẹgbẹ́ ìyàrá padà ẹgbẹ́ mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdíbù ẹ sọ fún orí pé okun ọlá ni ẹ lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okun ọlá ẹni ò ní nìkẹ́ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà bẹ́ẹ̀ ẹ sọ fún pé bakari bí church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ tí ọ̀nà bá wá dà nínú yín lójú àwọn nọ́mbà tẹ máa pèrè 091-589-4696 tàbí 081-32-38-9415 081-32-38-9415
1: ó ti gbọ́ ibi tó lọ báyẹ̀ o àdírẹ́sì yẹn ló ń bọ̀ ní Bakari Street tó wọ́n ti dé iṣẹ́ ìdìbò ní ẹgbẹ́dá fẹ́ẹ̀sì àná tó lọ sọ́nà nǹkan lò kò dúró ní genesis bus stop ibi tí bọ́dọ̀ kà mú wà yẹn sọ fún àwọn ọlọ́kadà pé kọ́ ní ìdíyẹ dé Bakari Street ohun tí wọ́n bá ti gbà nínú iṣẹ́ rẹ̀ ojú ọba ti gbà nínú ayé rẹ lórúkọ jésù ọ̀hún dápadà fún ọ sọ́kẹ́ olúwa dápadà ọ̀hún táyé gbà lọ́wọ́ ọ̀hún dápadà fún ẹgbọ́n sọ́kẹ́ gbàdúrà
3: Yeah.

0: tí kò sí ọ̀nà ẹ pe àwọn ọlọ́pàá yẹn.
1: 091-5899-4696 091-5899-4696 tàbí 081-3238-9415 081-3238-9415
0: Ọwọ́ àánú tó ga láti òkè wá, ó dasọ́rọ̀ ìmọ̀ àti ẹ̀. Bọ́ mi o, ẹ kó máa pe àdúrẹ́sì fún ẹ nísìnyí àti bó ṣe máa débẹ̀ torí yóò gbé ọ dìde. Ọlọ́run mi yóò gbé ọ dìde. Ọdún bàbà yìí ò ní kọjá kí dìde tó dé. Ẹyẹ mọ, àdúrà ni kò tó, ìtọ́ni àti ìgbọ́nà ó ṣe pàtàkì nílẹ̀ àgbègbè dìde. Ẹni tí ọba kì í gbọ́ràn wo bí Jésù sọ̀kalẹ̀ kò ní gbọ́. Wo bí má jẹ́ kí ọ̀tá dìọ̀ ń di ẹnu tí ẹ̀mí kan sọ fún ẹ bá gbé ẹni tó ń sọ ẹgbẹ́ wòlíì ọlọ́run ni ẹ̀mí ni àrùn ní ọgbọ́dá ní gbogbo àgbáyé á dọ gbàdúà nínú ìsọjí lọ́la aago márùn-ún sí aago mẹ́sàn-án Friday aago márùn-ún sí aago mẹ́sàn-án Sunday aago mẹ́jọ sí aago méjìlá ṣùgbọ́n ọ̀la yìí ó ṣe pàtàkì fún àyànmọ́ rẹ mo ti ń sọ nípa pàdé láti bí ọ̀sẹ̀ méjì ó adẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ báyìí ó gbọ́dọ̀ wà ńbílódà kó wá kẹjọ àdúrà ó ti jìyà pẹ́ ó ti dààmú pẹ́ àsìkò àti kẹjọ àdúrà lélẹ́yìn mo gbàdúrà fún ẹgbẹ́ òní ṣe lásán ẹ tún pe àwọn nọ́mbà yẹn máa pè kí bàbá báwọn àṣẹ máa débẹ̀ bá àṣẹ máa débẹ̀ ni kó máa bèrè o àti pé ẹ sọ̀rọ̀ àṣẹ kan sí ayé mi ẹ pẹ̀ mọ́ nọ́mbà yẹn.
1: 091-5899-4696 091-5899-4696 tàbí 081-3238-9415 081-3238-9415
0: sọ pé èmi ni ẹ̀rí kan
2: èmi ni ẹ̀rí kan
0: nínú ọ̀sẹ̀ yìí
2: nínú ọ̀sẹ̀ yìí
0: èmi ni ẹ̀rí kan
2: èmi ni ẹ̀rí kan
0: nínú ìpàdé yìí
2: nínú ìpàdé yìí
0: sọ pé bàbá yíkẹ́ èmi náà
2: yíkẹ́ èmi náà
0: ó bá àánú sí èmi náà
2: ó bá àánú sí èmi náà
0: ẹgbẹ́ ọ̀ṣọ́ kẹ́ gbàdúrà
2: ó lọ gé.

0: tomorrow. Bye-bye.
1: Fún gbogbo ẹ̀yin tí ẹ ń bọ̀ láti àgbára oríyé ẹ wá ọ̀nà kẹ dé ìyànọba tí ẹ bá ti dé ìyànọba ẹ wọ mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdíbù ẹ sọ fún orí pé genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ tí ẹ bá ti dé genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún orí pé bakari bí church yẹn lọ ọmọ àgbẹ̀ ní débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti ojú òré bàwá ìtèlè ẹ wá ọ̀nà kẹgbẹ́ abẹ̀sọ date ní ẹgbẹ́ honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún pé bakari bí church yẹn lọ ọmọ àgbẹ̀ ní débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti sango tó gate alákùkọ ẹ wá ọ̀nà kẹgbẹ́ ìyàrá padà ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdíbù ẹ sọ fún orí pé okun ọlá ni ẹ lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okun ọlá ẹni òbí nìkẹ́ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà bẹ́ẹ̀ ẹ sọ fún wípé bakari bí church lẹ́ lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ tí ọ̀nà bá wá dà nínú yín lójú àwọn nọ́mbà tí ẹ máa pèrè 0915899-4696 tàbí 081-3238-9415 081-3238-9415

0: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lugbe. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún láti Ọlọ́run ṣe nú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́lé kan ti láti 2023, mi ò tiẹ̀ bọ́dà àti lọbẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice, mi ò gbé gbèsè gbòdì èrò ọkàn pé à á lọ gba ilé mi, ìmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn àtàjọ wà ń lé àwa mẹ́ta la ń gbé inú ilé yẹn oníkálukú kú ní flat tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé mi nǹkan lè fi wọ́n lẹ̀, but the, to the glory of God, gba ọjọ́ kan mo ṣe lọ bẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn, mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sáàmù òjò bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé, pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́ torí má ní ti rò pé a ní option láti
1: 250.
0: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ, kì í ṣe pé ó pọ̀.
1: Ibẹ̀ lẹ́fẹ́ ju rédíò yín sí.
0: Mo níbẹ̀ mo máa ju rédíò yín sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn lọ́pṣàn ju pé kankan ṣàkótú kọ̀ntínú bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mo ní lálá olóhùn lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá, wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ pé ó le tó. Àwọn tó ń kanlé ní màdá wọn ṣáà máa ní igi ò le tó, wọn ní zinc ò le tó, ìgbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó, ó tún sún wọn tún fi ṣe lọ́gìn POP. Wọ́n ní màdá Ọlọ́run wà lẹ́yìn yìí, wọ́n ṣáà máa sọ bẹ́ẹ̀ máa ní Ọlọ́run ṣáà mọ̀ òjò. Mo fẹ́ dúpẹ́ ní Ọlọ́run pé Ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Tó mo dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò bí mi ò lóògùn yẹn mọ́.
1: Ẹ sọ rédíò nù mọ́.
0: Mi ò sọ yẹn nù mọ́, mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ mọ́là. Tó máa lá òdùdù yẹn lọ.
1: Irọ́ ni o.
0: Ó tọ́ ni o.
1: Somebody shout hallelujah o.
2: Hallelujah.
1: Ẹ orí ẹ síbi nínú òkòkò tá a bí ọ sí láàrin òkòkò tó wà. Mi ò mẹ́ni iṣẹ́ ayé rẹ jáde. Ayé rẹ jáde nínú òkòkò ìdílé jáde kú òǹbẹ́. Nínú òkòkò ilé bàbá jáde kú òǹbẹ́. Nínú òkòkò ilé ìyá jáde kú òǹbẹ́. Nínú òkòkò ilé àná jáde kú òǹbẹ́. Òkòkò òní borí ẹ̀. Òkòkò òní borí ẹ̀. Òkòkò òní borí ẹ̀. Kò ní borí ọmọ. Kò ní borí àyà. Òkòkò kò ní borí ẹ̀. Kò wọlẹ̀. Òkòkò wọlẹ̀. Òkòkò wọlẹ̀. Òkòkò wọlẹ̀. Òkòkò wọlẹ̀. Òkòkò wọlẹ̀. Ìdáná mi yà kálíà. Rí ẹ̀bà lẹ́mọ̀ sí a. Wọ́n ju pẹ́tẹ́rù sínú òkòkò. Nínú túbọ̀ áńgẹ́lì túlẹ̀. Gbogbo èyí tí òkòkò yìí ká. Èyí tó ń gbé ilé òkòkò. Èyí tó ń bá àwọn òkòkò rìn. Èyí tó ń bá òkòkò jẹ. Lónìí ni ìmọ́lẹ̀ dé. Ẹ jáde wá. Ó ní ìwọ ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tí a tẹ̀dọ́ sórí òkè tí ò lè farasin. You are the one I'm talking to. By the power of Holy Spirit. By the

0: Number two.
1: Ikeji.
0: Only on fe lu agbara ohun.
1: Is that by his power?
0: Lati tun ero.
1: He want to recreate.
0: Lati tun eda.
1: He want to restore.
0: John chapter 9.
1: Johanu Origes.
0: Awon me yin ri afoju yen.
1: He double saw that blessing.
0: Won bi Jesu le.
1: Ask Jesus.
0: Se okunrin lo foloju.
1: Was it this man
0: to foloju yi? So lo se.
1: Was it one that
0: abi awon obi e to fi bi ni afoju. Jesu wi pe ka le fi agbara Olorun.
1: But the power of God is not.
0: O si le ro pe pakada ra re da.
1: You think they change that?
0: O lo pe aye ti se opa. Iwo ni mo nba wi o. O ti pari o.
1: He's not over.
0: Tony that Tony Rololo. Bẹ́ẹ̀ ni sa. Àwọn èèyàn máa ń gbé orí tó bàjẹ́ wá. Jésù dẹ̀ máa ń túnṣe. Wọ́n máa ń gbé ilé ọmọ tó bàjẹ́ wá. Jésù máa ń túnṣe. Wọ́n máa ń gbé iṣẹ́ tó bàjẹ́ wá.
1: Òun
0: náà là ń gbé lórí òkè. A fẹ́ ṣe ìwòsàn fún wọn. Mo gbàdúà. A tún ayé rẹ̀ rọ. Ìdánimọ̀tì. Sọ pé a tún ni dá. Ẹ yọwọ́ lọ́rọ̀ mi. Agbára Olúwa tún ayé mi rọ. Agbára Olúwa tún ayé mi rọ. Agbára Olúwa tún ayé mi ṣe. Agbára Olúwa tún ayé mi rọ. Sọ pé gbogbo owó òkùnkùn, gbogbo owó òdì tó wọnú kádàrá mi, iná máa jó, iná máa jó, iná máa jó. Èpè tó ń bá kádàrá mi jà máa gbiná. Àsàsí tó ń bá kádàrá mi jà máa gbiná. Ìpìlẹ̀ àti ègún tó ń bá kádàrá mi jà máa gbiná. Ẹ̀yin ẹ̀jẹ̀ tá a fi bí mi tí ò jẹ́ kádàrá mi lókè. Ẹgbẹ́ àtúnṣe ẹ̀jẹ̀ bàbá mi ẹ̀jẹ̀ ìyá mi tó ń di ayé mi lọ́wọ́ ó yá gba àtúnṣe láti òní lọ. Èmi Samuel Adébáyò Òjó orí mi gba àtúnṣe ìpè mi gba àtúnṣe lórúkọ Jésù. Mo tí mo pàdé lára ènìyàn tó fẹ́ sọ kádàrá mi di òfin máa bàjẹ́. Ìyá Jábẹ́sì ó rí bí ológun ọmọ ó sì mọ̀ọ́mọ̀ fi èpè pa kádàrá ẹ̀dá. Ó ní wọ Jábẹ́sì mo bí ẹ pẹ̀lú ìbànújẹ́. Mo wá sorúkọ rẹ ní pain. Are you do you understand? Àwọn kádàrá kan ń bẹ tó nílò àtúnrọ. O lè wọ 40 láì márì kádàrá rẹ̀ láyé fọwọ́ kan. O lè márì láì lọ́mọ tó fọwọ́ kan kádàrá rẹ̀. O lè kàwé báyìí tó ń fiṣẹ́ bẹ àwọn kan. Ìwọ wà ríṣẹ́ kankan ṣe kádàrá rẹ̀ ni. A máa wọnú kádàrá yẹn. A máa ṣe
2: àtúnrọ. Facebook Jordan 105.5
0: FM. God is a restorer. A ma tun ayan mo se. A ma tun ayan ki gbogbo ara le ma reti. Pe o ma mogo wa. O je pe ogun lo to nja. O le bi omo ologo kale ba. Ki gbogbo won de di wahala. Ko possible. Ki se lati orun wa. Ni ki aisan ojojumo ma si o. Ni yana maha agadabaru ale ejeneme. Eyeye Masa, Matthew 13, verse 25. Nígbà tí èèyàn sùn, ọ̀tá wá, wọ́n fún èpò sí àlìkàmà, wọ́n pa kádàrá dà sí àìdá. Mo bá Olúwa sọ̀rọ̀, ẹ̀yin kádàrá, ẹ̀yin àyànmọ́, tí ayé sá lọ́gbẹ́, ẹ gba ìwòsàn. Ẹ gba ìwòsàn. The Almighty God, Malema Rusia, Rekede Bazia, Toba Lemu Yepelile, Tode Tutosi, Ni John Chapter 9, Tofira Oju Afoju, Tode Rino Pada, Ni Fast
1: 8,
0: Awon To Ti Matele, Wipe Alagbeni, Atipe Afoju, Woni Seni Ikoyi, Toto Koman Sagbe, Awon Kalo Ni, Awon Kalo Nko, Subon Wipe, Emi Mani. Báyìí lolúwa yóò ṣe sí ọ lọ́jọ́ tó yí ìpín rẹ padà. Gbogbo tó bàjẹ́ nínú ìpín rẹ nínú kádàrá rẹ ó gba àtúnṣe. Ìpín rẹ gba àtúnṣe. Kádàrá rẹ gba àtúnṣe. Àyẹ̀mọ́ rẹ gba àtúnṣe. Orí rẹ gba àtúnṣe. Ayé àwọn ọmọ rẹ kò rí báyìí tẹ́lẹ̀ ó gba àtúnṣe. Ìgbà kan rí ayé mi ò rí báyìí rí o. yigba mi pada o afefe ogun o fese lomi ri
1: so be do respect the window party
0: o sese nri piti piti
1: na don be do respect
0: won ko wo bo kadara e awon ika lo mo se
1: verse
0: 28 of Matthew 13 o ni ota lo se
1: and enemy has done this
0: oga yen wi pe iru perere le gbin
1: you can't go see
0: nkan gidi le se si awon ayan mo yi ibo ni wahala ti wa o wi pe ota lo se bayi ni woli so gbogbo ti ota se si o
1: to
0: fi den ti ori oja
1: ta mo si
0: account ye o fi gba owo mo ti customer ti pada o tan ri mole nile e o le ire sa olorun atuyan o tun kada re si oluwa tun se oluwa tun se oluwa tun se
3: ọ̀rọ̀ yìí ti dé dìde.